0: ajé.
1: Bọ́ ìwọ òbí lọ kọ́kọ́ ni àdúrà yìí olóje ní o sí orí ilẹ̀. Ẹgbọ́n tí bíbélì sọ ń bí ọmọ kan soso tí ìyá rẹ̀ bí. Ṣùgbọ́n nǹkan kan ṣẹlẹ̀ ní verse 13 nígbà tí Olúwa rí tí Jésù Olùgbàlà rí àánú rẹ̀ ṣe é. Ó sì wí fún wọn pé ẹ má sunkún mọ́. Ó sì wá ó sì fi ọwọ́ tọ́ àga pósí náà. Ó fi ọwọ́ tọ́ àga pósí náà. Àjẹ́ ń pàṣẹ ìwọ ìyá yìí. Èmi ọmọ bọ yóò fún òkè ṣe àmì ni. Ìpè tí kìí jẹ́ kí alábìamọ́ rántí mú aṣọ. Ìpè tí kìí jẹ́ kí abìamọ́ rántí aṣọ. Lórí ọmọ. Bí n bá gbọ́ tí àmì ẹ̀ dújú bẹ́ẹ̀ lọ lórúkọ Jésù ò ní gba ìpè yẹn. In the name of Jesus Christ. Gbogbo ẹyin òbí ẹ máa ṣe àmì láàárọ̀ kùtùkùtù òní o. Àwọn ọmọ rẹ̀ ń jáde lọ. Ẹrù ìbùkún tí abiamọ kì í tú wò. Òkú ọmọ ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Mo dúró nínú jẹgúnjẹgún aṣẹ́ gbogbo ilé tẹ̀ tí ń gbọ́ mi. Bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè lórúkọ Jésù. Kò ní gbé ka ọmọlé o. In the name of Jesus Christ. Ẹgbọ́ o. Agbára tó fẹ́ kó sunkún alẹ́ lórí ọmọ. Mìnẹ́mí Kwabihala. Àwọn ọmọ ń lọ skúl láàárọ̀ yìí. Má jẹ̀mú tó fẹ́ kó sunkún lórí ọmọ tó ń ṣe làálàá àwọn ọmọ tó ń gbìyànjú tó ń ṣe wàhálà lé lórí. Irú abiamọ wo ní ń sùn báyìí? Irú bàbá wo ní ń sùn lórí àdúrà yìí? Mo dúró nínú májẹ̀mú àánú. Agbára tó ní dandan lá òun sáfẹ́ kó sunkún alẹ́ lórí ọmọ. Báyìí ni Olúwa wí. Ìjọba kan ní mọ̀ ń ṣẹkún tí wọ́n wà ní nkí ẹkún. Lórí ti àti gbogbo ẹni tó fún òkè sàmí lórúkọ Jésù. Ìjọba yẹn bàjẹ́ a fa ìjọba yẹn ya. In the name of Jesus Christ. Ẹni tó ń du ẹrù wípé láàlàá rẹ lórí ọmọ òun fẹ́ kọ́ já sásán. Mo dúró lónìí. Ìwọ ilẹ̀ gbọ́. Gbọ́rọ̀ Olúwa. Irú agbára bẹ́ẹ̀, irú ẹni bẹ́ẹ̀, bí ẹ bá ṣe àmì tí wọ́n jẹsẹ̀ mọ́lẹ̀, ọya gbèmí bẹ́ẹ̀. In the name of Jesus Christ.

0: Bàbá ni o, mo lẹ́rìí èmi náà lẹ́rìí, mo lẹ́rìí rẹpẹtẹ. Orúkọ ni mi Julie, mo ni Bright láti Èkó, ọmọ ìjọ Comfort Life Mission. Mi ewé ńlá, mo dẹ̀ tún máa wá sí Jesus sí. Bàbá ni mo máa ń tẹ̀lé yín online dáadáa o, láti ìgbà tí mo dẹ̀ ti ń tẹ̀lé yín, mo rí ìyá, mo rí owó agbára Ọlọ́run nínú ayé mi. Bàbá ni mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, pé ní on the 7th ẹ ṣe bẹ́ẹ̀dẹ̀ yín, mo bá Jésù pàdé nígbà tí ẹ pè wá lọ́jọ́ yẹn, pé ẹni tó fi fa yé fún Jésù, mo ti máa jáde ti pẹ́ bọ̀ tọ́jọ́ yẹn. Yàtọ̀ bàbá mi, mo bá Jésù pàdé, Jésù bá mi pàdé lọ́jọ́ yẹn. Bẹ́ẹ̀ ṣe ń bá wa sọ̀rọ̀ tẹ́ ń kọrin, bẹ́ẹ̀ kọrin ẹ̀mí, bẹ́ẹ̀ ni ìyẹn kan ya lójú, ìyẹn kan lè ya lójú mi, kò sunkún mi. Mo mọ̀ pé Ọlọ́run ti gba ìṣàkóso ọmọ ayé mi, mo ti wá di àtúnbí, mo ti wà nínú Jésù. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nínú ìpè yín, ẹ jẹ́ kí n mọ Ọlọ́run, ẹ jẹ́ kí n mọ Ọlọ́run, ẹ jẹ́ kí n mọ pé Ọlọ́run gbàdúrà, ẹ jẹ́ kí n mọ Ọlọ́run padà, ẹ jẹ́ kí n wọnú Jésù padà. Bàbá mi, mo dúpẹ́ o, mo dúpẹ́ ẹ̀yin lẹ̀ jẹ́ kí n ṣe gbé ẹ̀yin lẹ̀ jẹ́ kí n sọnu o. Bàbá mi, mo dúpẹ́ o, mo ti wá change birthday mi sí September 7 báyìí o, torí ọjọ́ yẹn ni mo di àtúnbí final, tí mo final lè fi ayé mi fún Jésù. Bàbá mi wá ku baptism tí máa ṣe o, ó kò kí n lọ ṣèrìbọ mi o, máa lọ ṣèrìbọ mi ní ilé ewé ńlá lọ́dọ̀ pastor. Ní ọ̀dọ̀ pásítọ̀ ewé ńlá máa lọ ṣe ìbọn mi bẹ̀rẹ̀ bàbá mi, mo dúpẹ́ pé ẹ bá mi dá ìgbàlà mi padà o. Mo ṣe ìbọn mi ní 1994 ní Gospel Faith Mission, ṣùgbọ́n lẹ́yìn náà mo ti sọ ìgbàlà mi nù, mo ti ní àwọn ìrìn tí ò yẹ kí n rìn. Mo látìgbà tí mo ti pàdé ìpè yín, ìgbà ayé mi yí padà, ayé mi yí padà, ara tù mí, gbogbo ohun tó ń bà mí lẹ́rù kúrò nínú ọkàn mi. Mo wá ń tẹ̀lé yín, inú mi wá ń dùn, ayọ̀ mi kún. Dá bàbá mi, mo lẹ́rìí, mo láwọn ẹ̀rí, mo ní àwọn nǹkan t'Ọlọ́run ṣe fún mi, tó ṣe fún mi nípa ọmọ mi, nípa ọkọ mi. Ọlọ́run má ṣe ya ni, mo dúpẹ́ o, mo dúpẹ́ o, má ṣe ìbọn mi o. Mo ti jẹ ọmọ Ọlọ́run o, mo ti fi ayé mi fún Jésù, Jésù ti bá mi pàdé o. Lọ́jọ́ birthday ni èmi náà, a jọ ń celebrate birthday papọ̀ ni o. Mi ò kì í ṣọmọ fún bí ní September, but ọjọ́ yẹn tí mo bá Jésù pàdé ní on the 7th yẹn, mo dúpẹ́ pé mo ti di àtúnbí. Bàbá mi, ẹ ṣé o, mo dúpẹ́ pé yín pé mi o, pé yín pé mi, mo dúpẹ́ o. Ọlọ́run á mú yín kó wa jẹ pẹ́pẹ́pẹ́ o.
1: Ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. Sọ gbọ́ bí kú ṣe ku, gbọ́ bẹ ṣe bẹ́. Ọlọ́run ló ní kí ìyá yín ó mú owó tí ń bẹ lọ́ ẹ̀. Ọkàn fi rúbọ náà ni. Ẹnìkan ní wòlíì, in tí mọ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì ń sọ tí ń bá gbọ́ dáadáa, ṣéèyàn lè fi ọjọ́ ìbí rẹ̀ sí ọjọ́ téèyàn dà tún bí ni. Dáadáa gbogbo ẹ̀yin tẹ́ mọ́ kígbe, ẹ̀yìn mọ déètì ẹjọ́ tí wọ́n bí mi. Gba Jésù lónìí, kò mú déètì òní. Òní lọ́jọ́ 14, ká mọ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ rẹ ní gbogbo 14:14, ó fi dáa jù ni. Ẹ wo, ẹ jẹ́ mọ́ lọ, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí, ẹ wá kúnlẹ̀. Ẹ̀yin tẹ́ fẹ́ dà tún bí lónìí, sọ fẹ́ dì fọwọ́ sáyà. Ẹ ní Jésù Olúwa, mo gbà ọ́ sínú ayé mi gẹ́gẹ́ bí Olúwa àtolùgbàlà. Mo ṣetán láti kọ ẹ̀ṣẹ̀ mi lẹ̀. Jésù Olúgbàlà, gbà mí là, yí mi padà kó sọ mí dọmọ rẹ. Mo di àtún bí lónìí. Bíbélì sọ nǹkan kan, ó ní gbogbo ẹni tó bá fi ẹnu jẹ́wọ́ pé Jésù Olúwa, Romans 10:13, ó láti gbà là. Ọkàn lèèyàn fi ń gbàgbọ́ sí ìgbàlà, ẹnu la fi ń jẹ́wọ́ sí òdodo. Látòní lọ, agbára ìgbàlà wọnú rẹ. Màmá ẹ lọ sí ewé ńlá, pastor Demola ó ṣe ìbọn mi fún yín. Ẹ̀yin tẹ́ ẹ bá wà ń bàdàn, ẹ wá bẹ́ mi wẹ́ máa jọ Wednesday. Èmi náà kò yín jọ láti ṣe ìbọn mi fún yín àti ẹ̀kọ́ tó yẹ kẹ́ ẹ mọ̀. Ìyá yẹn lòun ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbàlà òun ní gidi ni. Ìyẹn lọ bẹ́ẹ̀, ẹ jẹ́ wá fi eléyìí kí n máa fi ṣe lọ. Ẹ wá bá mi lórí YouTube, Facebook, TikTok. Ẹ já bẹ̀rẹ̀ tó ní yọ wa, ẹ já bẹ̀rẹ̀ lónìí. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ kúnlẹ̀ kí n gbàdúrà. Mú ọ̀rẹ́ rẹ jáde, rú ẹbọ fún gbogbo àwọn ọmọ rẹ. Láyé tẹ ẹ wáyì, ẹ ní rí ogun ẹkún. Pẹ̀lú ọrẹ tẹ fi lélẹ̀ lónìí, ọrẹ màá rájé jẹun, ẹ lọ rájé jẹun. Gbogbo ọmọ Ọlọ́run pátá ni kó ṣe ìrúbọ lónìí ọjọ́ ajé. In Jesus' name. Account number ni 1966-36-38-73. 1966-36-38-73. Access Bank, Comfort Life Mission International ni ó gbé jáde. Bí yàn ọba wọlé, ẹ lo eléyìí mà. 2017-4290-47. 2017-4290-47. Comfort Life Mission International, First Bank. Comfort Life Mission International, First Bank. Ó gbé yàn ọmọ Ọlọ́run. Tí ẹ ti sanwó fún Jordan àti Israel. A ṣe meeting, a wà ní ọ̀la, ẹ ń bọ̀ ní Wema lọ́la. Ọ̀la ni 15. Fún interview alákọ̀ọ́kọ́, to ba ngbo mi e ba mi so fa won ti register na 11 la padi e je wa gbadura fun awon omo olohun ti won bi loni ilekun anu alai lata se ko si ni waju yin ogo titun te gbaru eri ko mo ba yin sise ose yi be se nlo gbogbo eyan mo ti won bi loni ko to di woyi to mark birthday re wa ti bile be ni o se ri fun awon to mark wedding anniversary won loruko baba to ma ti ti emi mimo number to share testimony yin sire 080-88-71-65-66 080-88-71-65-66 send the message ire atanu ko bayin God bless you.

0: ènìyàn n tó dáa tó wùn ẹ lọkàn pé ibi tó bá wọ pé mò ń lọ bí báyìí o tí n bá sì débẹ̀ tí mo fẹ́ rí tó dẹ̀ jẹ́ pé bó bá ti ń débẹ̀ wà á sì máa rí gbà bó ti rò ó ní dáadáa tí yóò sì máa rí bẹ́ẹ̀ hùn. gbọ́ o gbogbo ibi tó bá gbé orí yìí wọ̀ lọ́sẹ̀ yìí máa bá ire àti àánú pàdé. mo wà nínú ìwé mímọ́ tẹ́ ẹ bá wo ìwé àwọn ọba kìíní orí kejì ẹsẹ̀ kẹtàlá ó ní ó sì mú agbádá èlíjà tí ó bọ́ lọ́wọ́ rẹ̀ ó sì padà sẹ́yìn ó sì dúró ní bèbè jọ́dánì ẹgbẹ́ ẹ̀yìn ènìyàn ó ní ó sì mú agbádá èlíjà tí ó bọ́ náà ó sì ṣe kíni o ó sì lu omi náà ó sì wí pé níbo ni olúwa ọlọ́run èlíjà bàbá mi wà. ẹgbẹ́ ẹ̀yìn ènìyàn òun pẹ̀lú ó sì lu omi yẹn ó sì omi sì pínyà sí ìsàn ó kọjá níyàn pé ilẹ̀ gbogbo ìwọ tí ọ̀nà dí mọ́ tọ̀nà dí níwájú ẹ̀ ní ọ̀sẹ̀ yìí ní orúkọ Jésù Kristì de Nasareti ni mo gbàdúrà kí ọ̀nà rẹ bẹ̀rẹ̀ sí ní là gbọ́ ọ̀nà rẹ yóò là o ibi tó o ti ń béèrè fún ojú rere tó o ti lérò wípé o ti bọ́ lọ́wọ́ ẹ kò tí ì bọ́ ọ. mo sọ ọ́ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrìjú olódùmarè wà á rí àánú gbà bẹ́ ẹ tó o ti lérò wípé kò ṣeé ṣe mọ́ gbọ́ o torí ó jẹ́ tó dáa yóò dẹ̀ ṣeé ṣe fún ẹ yóò ṣeé ṣe fún ọmọ rẹ wà á rí kójọ lọ́sẹ̀ yìí wà á rà àánú gbà lọ́sẹ̀ yìí. mo wá gbàdúrà lórúkọ Jésù gbọ́ àṣẹ tí ò ní bẹ́ẹ̀ rìnrìn àjò ọ̀sẹ̀ yìí ẹkún kò ní bẹ́ẹ̀ rìnrìn àjò ọ̀sẹ̀ yìí àpò rẹ báyìí á kún fọ́fọ́ fún owó lọ́sẹ̀ yìí ṣọ́ọ̀bù rẹ àkọ̀tì máa kú ò ń bẹ̀ lọ́sẹ̀ yìí àkọ̀tì kò ní bẹ́ẹ̀ jókòó sí ṣọ́ọ̀bù lọ́sẹ̀ yìí àkọ̀tì ò ní bẹ́ẹ̀ jáde ìdààmú ò ní bẹ́ẹ̀ jáde àìríṣe gbọ́ kò ní darapọ̀ mọ́ ẹ lọ́sẹ̀ yìí títí láì kò ní darapọ̀ mọ́ ẹ ayọ̀ ire lójú ẹ máa rí lọ́sẹ̀ yìí lọ́rọ̀ àánú gbà lọ́rí ìbùkún gbà lọ́rí ojú rere gbà gbọ́ àdúà gbọ́ ẹni lohùn Jésù Olúwa àmí. ará mi olùfẹ́ tó bá di ní ọ̀la tí í ṣe ọjọ́ Tuesday ní ìpàdé ọ̀sọ̀ọ̀sẹ̀ ní sùúrù lérè ṣe wá rí sùúrù lérè yẹn ọwọ́ Ọlọ́run fẹ́ rìn bẹ́ yẹn o Jésù fẹ́ ṣiṣẹ́ agbára torí ó dá mi lójú pé nǹkan kan wà tí ẹgbà lọ́sẹ̀ tó kọjá ti ń ṣe òróró mantu yín náà máa kó wá síbẹ̀ ní ọ̀la Tuesday ẹgbà mantu tiyín tẹ́ ẹ bá wo ẹsẹ̀ wúrà tí mo kà yẹn òní Elijah àti Elisha mantu tí Elisha gbà lọ́wọ́ Elijah ó là á mọ omi sí ìpínyà so nítorí náà kọ́ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run láti ibi gbogbo ẹja pàdé ní sùúrù lérè ní ọ̀la níbi tí ìsọjí alágbára ti fẹ́ wáyé ẹ wà ńbẹ̀ níbo níbẹ̀ tẹ bá ti ń bọ̀ láti orílẹ̀ gọ̀ọ́mù nkankan ẹ wọ mọ́tò tó ń lọ sí Shitta Under Bridge tẹ bá dé Shitta Under Bridge ẹ kàn sọ fáwọn èèyàn pé ẹ ń lọ sí Fuja Street Community tó wà ńbẹ̀ èyí tí ẹ ń bọ̀ láti Mile 2 Sẹ̀lẹ̀ Express Ọkọ́ta Ìsọlọ̀ ẹ máa bọ̀ ní Sẹ̀lẹ̀ tẹ bá dé Sẹ̀lẹ̀ Express yẹn ẹ wọ mọ́tò láwánsìn ẹ wá bi àwọn onímọ́tò pé ẹ ń lọ sí Randu Avenue Junction tẹ bá dé Randu yẹn street àkọ́kọ́ ni ẹ kọ̀ béèrè Fuja Street ẹ̀yin tá a jọ gbàdúrà ní mo ṣe ní ọ̀sẹ̀ tó kọjá gbogbo yín pátá ẹ jẹ́ pàdé kẹ wá gba mantu yẹn tẹ bá ti dé kí lorúkọ ẹ̀ ń jẹ́ tẹ bá ti dé Mushin ní Mushin tẹ wà yẹn náà ní ojúwòye ẹ rí mọ́tò láti Mushin yẹn tó ń bọ̀ ní Fuja Street direct ẹ kò sọ fún ọ pé lọ sí Fuja Street Community Hall tó wà ní Fuja Street látọjú ẹlẹ́gbàá náà ẹ rí mọ́tò tó lọ Fuja Street bákan náà ọlá Tuesday ní ìpàdé ti dìrókò tó máa bẹ̀rẹ̀ ní pẹrẹu so tí n bá ti kúrò ní Tuesday ní ọ̀la n bá ti kúrò ní sùúrù lérè lọ́la Tuesday kété tá a bá parí báyìí mò ń lọ sí dìrókò nìyẹn torí ọ̀la ni ìsọjí dìrókò máa bẹ̀rẹ̀ níbo ni ní dìrókò iwájú ilé ọba oníkọ́ ní ìkọlajé ní dìrókò bọ́dà ibẹ̀ ló ti máa wáyé lẹ́gbẹ̀ẹ́ títì yẹn aago márùn-ún ìrọ̀lẹ́ nípàdé ó bẹ̀rẹ̀ a si pari ni ago mesan lale nibi ti a o ti pin ororo fun awon eniyan ororo tita oto e ti mo fe pin fun yin yen oto ni era anugba o eyin ara mi olufe ni ti ojo Wednesday ororo kan wa ti mo promise yin mo ma ko ororo yen wa se mo ruko ororo yen sa hey ororo yen ni agbara mo de ti so fun yin e ma gba o e de tun gba nkan kan ti mo fe fun yin se ri nti e fe gba yen anu olorun wa nbe ogo re de wa nbe so ma to fun yin ni indomie bakan na awon wo lo ni indomie eleyi on ni awon ti ori onje meta je ni ojumo so eyin ni mo fe fun ni indomie yen ni ojo Wednesday emi ni mo tun promise yin ni iyen nibo ni ni ilogbo elegba ni ojo Wednesday te ba ti de iyana era bus stop ele lo si ilogbo elegba town hall ago mejo aro si ago mokanla tori tin ba ku nbe mo pada si idiroko niyan mo n bona ija gboro eri
1: eri mi ni pe ni an o n pa mi do wa lati eko eri mi ni pe lana o pa ko wole fun ni ara o so yen o ti fe wonu okan mi si eri mi wa sare wole wa lo pe oro bato senda wa fi rob aya mi ati oyan mi lesekese nkan ti wo wo lo atana ma n yagbe mo bere si yagbe ọlọrun ṣe ṣe fún mi ni
2: ṣe ìbàdàn orúkọ jésù ló ṣe
1: orúkọ jésù mi
2: orúkọ jésù la fi ṣe
1: orúkọ jésù bẹẹ orúkọ jésù mi mo wá sọ pé ọlọrun bàbá mi rótì mi ní sọ ní orúkọ yìí orúkọ jésù mo ṣe fi wọ ní ẹ ti wọ inú ọkàn mi lọ mo ṣe disappear mo wá ya ìgbẹ.
0: Ara mi olufe se ri ororo back to sender ati ororo anu e ma fi sere o e to dabi re un ni yo agbara yen number 3 e gbo un ni ororo aseyori e ma fi sere oruko Jesu yo dara fun yin mo n bo na e ja gboro ri kan si mo n bo la re seju die
3: Praise the Lord.
4: Hallelujah.
3: Come for me, Nicholas. He was on me. No one at him. Okay, I go. No go alone, Alaye. No go alone, Odi. Okay, Iga. On Tuesday, last year 2024, Timothy joined me. No do pay for or work better. Turn and go go back. Go back up. Henry Mepo. Shuba Meji. Very calling professor. Nipasẹ ororo anu ti a ma n ra n bi mo ni awọn ọmọ to pọ ladugbo ti mo bi ati ele ti mi o bi mọmi ọmọbinrin yẹn muslim ni ṣugbọn ko si nkan to yẹ pe boya mo mu wa lati church o ma nife si ati gba o wa sọ fun mi o ni ọja oun ko ma n lọ ṣọọbu igbo lọrun lo wa pe ọja o ya kankan mo ni wọn náà kúkú mọ̀ pé lẹ́yìn ka gbàdúrà wọn náà ẹ pé mọ́mí sẹ́ wàá ní nǹkan kan dà mo wá mú àná tiẹ̀ mo wá bó ti mo bá gbé fún un mo wá gbé lọ nígbà tó máa padà dé ní mọ́mí àná ti àánú àbíkílẹ̀ pé òun ṣe bẹ́ẹ̀ bó máa ti ṣe wọ́n ya fún wọn torí máa gbé lọ lọ òun máa fi wọ́n gbogbo orí ṣe bẹ́ẹ̀ ọjà ń yá ìyẹn lọ last 2 weeks ó ṣàdé kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó bá ní mọ́mí ó ní nǹkan ṣẹlẹ̀ o wọ́n ní wà á ilé àwọn tí àwọn ọmọ gbé wọ́n ti tà pé àwọn wáyé pé ogun kan wá wà ló bá ṣí ọ̀hún ibi báyìí bá wù kí lóló ti lélẹ̀ ṣé ó wà ní fámìlì yín ni ó ní rárá o ẹ̀rú gbà mí ní wẹ̀ ní tó ṣẹlẹ̀ ni pé ọ̀rọ̀ báńkì sẹ́ńdà mẹ́ta ni mo ní lọ́wọ́ ọ̀kan wà ní ṣọ́ọ̀bù ọ̀kan wà ní báàgì máa gbé ọ̀kan wà ní ọdún tí ṣọ́ọ̀bù ló wà bá mi mo ṣe mọ̀ nìyẹn mo ṣe bùú nìyẹn ó yà ló máa fi pa sọ pé gbogbo agbára pé ọlọ́run kì í lè san mí gbogbo agbára tó ràn fà kí ọrùn mi máa wú ó yá back to sender mo lóun ló back to sender ni o má wo pé ó kéré o ìgbà lóun ti gbọ́ ìgbà tó máa tọ́jọ́ kẹta tó dé wá ní mọ́mì náà ó ní kí n wá ló bá ṣì ó di tó báyìí ó ti di pé kínní yẹn ti ń parẹ́.
5: Ẹgbẹ́ ọ̀gbọ̀n
4: ogbedala yin lo fe lati ogbadua ni oruko Jesu iya ti gbogbo aye n gboro yi re iya mi yo sere ninu aye re ati gba yo re egbo ara mi fe mo ki gbogbo yin ti ajo gbadua ni ilu ijotun ni ori oke mole ala ni wa fo ni Friday oja gege bi ati mo o ti di osoju to ba di osoju nbo na second Friday iso ye na yo to waye oruko iso ru ye ni oru bi ni ja o wa nbe o wa nbe so nibo nibe te ba ti doko afo e ko le lo si ijotun junction te ba de be bere ile su ile keji ti ti ye so oruko Jesu o dara fun every second Friday iso now mo ti so e de mo bakan na ni ilu Mosun te ba ti pe Mosun bus stop e ba ti de onile gogoro bus stop Mosun ele n lo si Idera cinema or Tadeyo street pato 7 ko jina si onile gogoro bus stop every second Friday ago meje aro si ago mewa abo e di pe Friday second Friday to koja yi agbara bakan na every Friday ni Saga won eyan ro pe mi o ni wa si Saga ni Friday ko da mo wa me mo wa ni Saga Friday so o de ni agbara adupe lowo Olorun oruko Jesu adua yin ti gba isoji ti lu Saga on the 26th ni bi ti ati ma pe oro ma ko ti na so e mura sile nibo ni ni lu Saga te ba ti de lu Saga under bridge won se me e ko le lo si ki loruko e je Boko Community Primary School iwaju ile oba Boko yin le ma gba oja Boko Community Primary School ago marun iso ta bere ojo meje loruko Jesu lo dara fun then ni ola ni soji di ruko agbara lo wa lona tin ba ti ko ni school ire e ma gbagbe a ma pin mantu ona la fun e ona de ni dimo e ni ola tu ni iloruko e je ni suru lere te ba ti de suru lere ele na si Kuja Street Community of Perfect ago mejo are si ago meji yo dara fun idi roko bi n ba ti kuro bayi gbara ni suru lere o lo ki roko ni pe e ba ni soro eni kan bere pe nibo ni roko iwaju ile oba onikan roko boda ni pe ti ti e pe e ba ni soro 070-671-7009 wọlé kan sí 070-671-7009 èyí tí èyí ọlọ́run ẹ lọ sí abárànjẹ ẹ rí iṣẹ àdúrà ní ẹgbẹ Jésù lọ wá.
5: Ilé-iṣẹ́ Glo 99.1 FM lè ń gbóyè àtòrí tó sẹ́tò kí dómúdómú tó rinlẹ̀ dòdòdò pẹ̀lú àwọn ojúlówó ètò àti ìròyìn tí wọ́n manipulate pẹ̀lú àwọn àsọbú àsọré bí àsọṣègbè gbogbo báwọn kọ́rẹ́ǹtà fi ẹ̀sìn bá ṣe rí gangan lẹ́ ṣe máa gbọ́ láì sálẹ̀ mọ́ àfàmọ́ àbùmọ́ àti àyọkúrò Glo FM yìí máa gbayò ẹ wò ó rédíò amìlú títì tó kárí ayé lélẹ́yìí sá ó yá máa tẹ̀síwájú kí dédé ó máa glo papọ̀ papọ̀ bẹ̀.
6: Ogo fun Olorun ni oke orun ati ni aye alaafia ife inu rere si eniyan gbogbo alaye oka mo tun dupe loni agbe Oluwa ga fun ose titun e so pe Oluwa ese o gbogbo alaye oka e so pe Oluwa ese o oba angeli ati eyan Oluwa ese o Olorun mi Oluwa ese o e so pe Jesu omo Olorun oga ogo o se o fun anu re abu re ati leyin re lori mi lori awon omo lori ohun gbogbo ti mo ni to mi ateye ti ko mi mo gbe oga o fun abu re Olorun mi mo yan o ogo foruko re ogo foruko re ogo foruko re won ma n kon yen nu we si

0: ṣe wa ma pàdé Nikola ni ọ̀la. Ṣé o ti rí ìpàdé ọ̀la Nikola? Láti bẹ̀ láti máa mú àdúrà ìsọjí yẹn. Gbogbo èyí tẹ́ ẹ ti wà lẹ́kọ̀ọ́ ẹjọ́ pàdé ní ọ̀la Nikola. Ibẹ̀ la máa wà láti aago mẹ́sàn-án àárọ̀ ká tó wá lọ ìsọjí ní ọ̀túnla. Ṣé o rí ìpàdé ọ̀la yẹn? Láti máa ma kó èròjà iná àdúrà jọ ká tó wá lọ sínú ìsọjí lọ́jọ́ Wednesday. Tí gbogbo ìyẹn bá ti ń bọ̀ wọ́n máa mú oyin dání. Gbogbo nǹkan tó dàbí ìkorò nínú ayé ìwà àtọmọ rẹ lọ́run máa sọ di adùn. Bọ́lẹ̀ ní Kọ́lá àgbàdo ìjàyè Lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Ọlọ́run bàbá alábìyamọ o, ààyè ló wà.
1: Hello, hello, Prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyama.

0: Woman FM. Baji.
1: About the place where we
2: kò lè mọ́lẹ̀ tó ṣùpá adé orí ọ̀pin òjò tẹyẹkẹyẹ glow 99.1 FM
3: oríṣiríṣi nínú ẹyọ kan tó tún tàwọn yọ rédíò àwa.

0: ọ̀rọ̀ pọ̀.
1: Nínú ìwé ìròyìn olójoojúmọ́ tòní.
0: Ọ̀rọ̀ pọ̀.
1: Nínú àwọn ìwé ìròyìn ìtajọ wádé ètò lónìí.
0: Ọ̀rọ̀ mọ̀ pọ̀ gidi gangan gan mané.
1: Nínú gbogbo ìwé ìròyìn ti bẹ̀ níwájú wa lójúmọ́ òní.
0: Nínú ìwé ìròyìn The Hope tó jẹ́ ti àti
1: a. Ọ̀rọ̀ pọ̀ dáadáa.
0: Ìwé ìròyìn The Nation.
1: Ọ̀rọ̀ pọ̀.
0: Sun nkọ.
1: Ọ̀rọ̀ pọ̀.
0: Daily Post nkọ.
1: Ó pọ̀ dáadáa.
0: Daily Trust náà nkọ.
1: Ọ̀rọ̀ gbẹ̀yìn.
0: Leadership tó jẹ́ tàwa àgbààgbà.
1: Ọ̀rọ̀ mọ̀ pọ̀ nbẹ̀.
0: Ìwé ìròyìn PM News.
1: Ọ̀rọ̀ pọ̀ dáadáa.
0: Premium Times.
1: Ọ̀rọ̀ pọ̀ dáadáa.
0: Daily Trust náà nkọ.
1: Ọ̀rọ̀ pọ̀.
0: Àwọn ìwé ìròyìn tí ń jáde ní ti ìbútòrò orílẹ̀-èdè àgbáńlá ayé náà nkọ.
1: Ọ̀rọ̀ pọ̀ nbẹ̀.
0: Àwọn ìròyìn tí mo ń jáde láti kọ̀rọ̀kọ̀ ń du yàrá ìròyìn wa náà nkọ.
1: Ọ̀rọ̀ pọ̀.
0: Ṣó kipọ́n bí ọbẹ̀ àpọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣó pọ̀ yẹn yẹn.
1: Ó pọ̀
0: síbẹ̀.
1: Ó pọ̀ síbẹ̀.
0: Bó ti pọ̀ tó náà là ń bẹ̀rẹ̀ sí mọ́ fàáyọ lọ́lọ́kan òjọ̀ kan bí ìgbà tí wọ́n bá sọ pé àwọn obìnrin bá fa aṣọ yọ nínú kọ́ńbọ́ọ̀dù wọn tí wọ́n bá fẹ́ lọ sóde àríyá.
1: Sáwọn
0: obìnrin
1: ni
0: mọ́ fa ọmọbìnrin
1: nìkan ni
0: mọ́
1: fa aṣọ yọ
0: nínú kọ́ńbọ́ọ̀dù. Ọmọkùnrin ìkọlà àwọn ọkùnrin máa ń fi aṣọ wá sí. Ìhun láyà àtijọ́. Bá ti mọ́ fàáyọ lọ́lọ́kan òjọ̀ kan náà nù yan sukulegun agbado kakaroyin ka babe o na ni yi ti wa ni ile ise wa glow 99.1 fm atuti dode loni na nu ni adode lose yi na nu ni ide ta ade oya o gbogbo eyin tin lo ku e mo lo ku ke kan bere tin farabalẹ ke teti bele je ke gboro yin ni ki la awon koko tin be ninu royin na loni e je nkoko bere o lati ipinle ondo kini kan tin sele nbe ni bi o ye je pe gbogbo awon akeko won tin pada wole sile eko won loni lori bi nkan se won gogogo nse ni gbogbo awon obi ni ma bere se nkunyomoyomo bi oyin inugo ti won ni e ti ri bo lo ti a je o nbo lona royin ne
1: are bola tinubu lo tun ti bale silo paris o nile france lohun lati mo te waju ninu aye simi olododun re
0: iroyin kan na to tun be ni waju mi ba nitori pe labon fi bo na la ma fi iroyin na se e ma àjọ sẹ̀ràpù ó mọ̀ tún ti fi ó tún ti fún àjọ elétò ìdìbò lẹ̀yẹ unic ó fún wọn ní gbèǹdéke ọjọ́ méje péré ó ní àwọn owó kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìdìbò tí ń lọ síbi ó lé díẹ̀ ní igba bílíọ̀nù náírà ẹ gbúdọ̀ wá ṣàkáǹtì rẹ̀.
1: Èyàn náà dá. Bẹ́ẹ̀ ni ìjọba àpapọ̀ ń lo ti ń fún àwọn ẹ̀ka ǹjẹ̀ka àwọn iléeṣẹ́ àti àwọn àjọ lájọ ní gbèǹdéke di ọjọ́ méjìdín ní ogún toṣù tá a wà yìí láti mọ wá ṣe ìpàtẹ àbá ètò ìṣúná tọdún tí ń bọ̀ torí pé òun náà ti ń gbaradì báyìí láti gbé àbá ètò ìṣúná ọ̀hún lọ sí ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀.
0: Bákan náà ni ọ̀kan kókó kankan nínú àwọn olóṣèlú tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ọmọkiri ó mọ̀ ti sọ̀rọ̀
1: oníwà
0: láìsàláì ó ní ẹ̀wò kì í ṣe bẹ́ẹ̀ náà ni ìwà ìbàjẹ́ ń lóṣodo sí orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ní àjẹbánu bí gbogbo àwọn orílẹ̀-èdè àgbáńlá ayé ti ń rò ó ní kódà ọlọ́run àbò ń bẹ ńlẹ̀ yìí gan.
1: Àbò dájú ó dájú dáadáa. Ẹrẹ́nà ọmọkiri òun náà ni ó mọ̀ tún ti sọ̀rọ̀ lóòrọ̀ tòní o nípa àwọn ẹ̀sùn tí wọ́n ń kà sí ẹsẹ̀ ààrẹ Bọ́lá Tinubu nílé òkèrè ó ní ẹ̀ wò ó ààrẹ Bọ́lá Tinubu náà ni kò ní àkọsílẹ̀ ìwà ọ̀daràn kankan bí ti ń wò mọ́ o.
0: Bákan náà ni ìròyìn kan ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé àwọn tí wọ́n jí àgbà kòròjẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú Labour tó jẹ́ wípé àgbà ẹlẹ́wù ẹ̀tù kan ó mọ̀ ti lọ pé àjọ WAEC àti UNN àti NYSC ó ti pè wọ́n lẹ́jọ́ o lórí àwọn ìwé ẹ̀rí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òbí.
1: Ṣé rí àwa akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ àwa akẹ́kọ̀ọ́ ní Nàìjíríà Nancy iná ni a ò mọ̀ ní ṣe àtìlẹyìn fún èyíkéyẹ olùdíje léyìí tí a kò bá rí owó jà rẹ̀ láàrin ìgboro.
0: Ìwọ lẹ́yìn akẹ́kọ̀ọ́ sọ́kò wà náà wọn ni.
1: Education does not end.
0: At least you have been graduated.
1: Education ò kí ń parí.
0: Ẹ ẹ́ o ti ń tẹ̀síwájú. Ìròyìn kan náà ń bẹ mí bí o níbi tí ìròyìn kan ti ń jẹ́ kó di mímọ̀ wípé ẹnìkan ọ̀kan kókó kì nínú àwọn ìkàn wọ̀nyí mọ̀ ti ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé ẹ wò ó àwọn ẹjọ́ kan tí wọ́n pè tako David Mackey Aregbèsọlá àti àwọn àgbààgbà kan pé wọn ò tọ́ lẹ́ni tí ó darí ẹgbẹ́ òṣèlú ADC ó náà ni wọ́n tún padà bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lórí rẹ̀ ní ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án èyí not today today kọ́hún.
1: Bẹ́ẹ̀ni òní náà ni òní lọ́jọ́ kẹrìnlá oṣù kẹsàn-án.
0: I'm very very correct.
1: Tọ́ bẹ́ẹ̀ bá mọ̀ kẹ́ ẹ lọ́mọ báyìí pé ìrìn àjò mi nínú ètò òṣèl lo ni bo ti je tori pe amuwo Olorun ni lati oke bayi na ni Olorun ti yan mi lati mo dari ipinle yi ta lo wi be gomina wa ti ipinle Ondo Lucky Orimisan Ayedatiwa na ni so be di bi eto kan lana ojo Aiko
0: saju oro eto odibo ti odun 2027 egbe oselu NDC ma ti soro si gboru aye won ni e ba sakolu suwaju siwaju be lo e ba gbe mu siwaju be lo eyi won ni ka ma kopa o ninu eto idibo ti o wa yin lodun 2027 ohun
1: oda won ni pelu bi igbaradi na tin sun siwaju baye lori eto idibo ti odun 2027 won ni awon obirin bi orin le ni irinwo o le meta 443 ina ni won be lara awon oludije egberun merin to le mejo le ni irinwo 4408 si le gbe mu asofin apapo ile yi
0: gomina lawan ti ipinle samfara o ma ti fowo soya o si le rile ka oni wa light alive o ni se ri a ma a wa leyin tinumbu tayo ni nkan bi 100% lodun 2027 ta yo 100% ida 100 ninu 100 la fi duro leyin tinubu ta ni ye ta ni gbo ta ni ku leyin re
1: em oda you know wa oki
0: e man se mi momo so be
1: mo lo wa oki
0: mo bi na ma ni we ni oki
1: mo lo wa oki gbogbo awon iroyin yi ati awon iroyin mi na ni amo lanfani lati mo ja yin si loni a aki ara wa pe abarika oni ojo aje ini si ni awon omo wa ti won wo ile eko awon kan bayi to je pe won se nwo ile eko giga yun ile eko girama e to je pe won se lo bere eto eko ni be bayi ni o je ran ti o mo kan ta jo ngbele lo ro yi bayi e meji lo wa fira re ran mi pe anti glow e wo mi dada sasho mi gunrege o le meji ototo ile ni wa fara han mi
0: nkan je wa wa lodo wa igbe lo buzi
1: she bi oba leyi ti a je gan ni sansan a e wa nkan ke fi le tabi ke fi di le nkan ka tun jogbera wa debe oluwa re mi lekun idowo loroko temi o ore ebirin omo kan bayi bi egba agbeji omo ni kin ka bo sori akotun eto yi
0: ore gbogbo eyin abiyamo aye abiyamo orun ati abiyamo ilu eduro ti gbogbo awon ti an je alabiyamo ati awon omo ti won pada wole ile eko won lone mo si gba ladura fun gbogbo eyin obi nitori pe won ni pe eni ti o ba ti se bi re na ni o ma njere re eyin na te ba ti se gboru dubai na le jere re o gbogbo nta na lori awon mo won yi la gbara lowo eledumari ere la fi je a o ni padanu eru ti abiyamo siki tu won ni gbe ka wa mole mo ki gbogbo wa wi pe aku ba awon ba ti nje ka awon mo pada si ile eko pada gbogbo wo ta bana abudini tomi okun abudini tolosa abudini oje alade tin je ade ni iloko ti mo nje baba o ni keke worldwide only overgraduate in the universe olowo ri iya loja kan soso ni ilu mariwo won ni ade bi mo se bayi baby ban pa won ni koro yara ba ti mo
1: wi
0: njo kan wa kan meda nu oku ya dele e te ka wo iroyin kan tin be nbi lati ipinle Ondo nibe na ni won ti bere ni bi o se je wi pe awon omo tin pada si ile eko won bayi leyin isimi olojo pipe die gbogbo awon obi ni omo ti bere sin kunyumunyumu bi oyin inugo latari bi o se je wi pe nse ni owon gbogbo nkan owon gugu nkan nlogbode kankan o ni an wa so pe o da ejo jare o e ja je ki abu ko wa fun awon omo wa ni ile eko iroyin kan tin je kodi mimo bi pe ni bi gugu awon ile eko tin be ni tibuto ro ipinle Ondo bi won ti tun bere sa eyun ti odun 2026 2027 eyun ninu ikeko won lone gugu ninu awon ti an je obi ati awon oluko o na ne won ti fi igbaradi won lede fun e ti se ti saa tutun ohun leyi to je pe ti won re si wi pe yin se ni saa tutun ohun o na ne yo je saa to je pe ti o ni ireti ati wi pe won tun wo ni wi pe ona wo gangangan ni eto oro aje tin be ni orilede Nigeria yi ko ti ni se akoba fun igbaradi fun ti ai ti se ti saa odun sa ikowe tutun miran gege bi awon atejade ohun ariba mu iroyin kan lati odo asoju ko iroyin iwe iroyin hope won je ko di mo wi pe pupo ninu awon ti won je obi ti won lati awon ikun idibo bi meta ti nbe ni ipinle yi ni won ti bere sin ra awon elo eyi hun fun ti ohun elo eko fun awon omo won eyi hun bi aso egbejoda ti a mo si uniform ati awon iwe ti a mo si textbook exercise book na ogbeyin bakan na ni won ra bata koko ka eyi hun sanda fun awon omo won ati awon nkan mi ko to di wipe awon omo yo pada wa wole loni yi nigba to je wipe pupo ninu won ni won wo ni pe ona wo la won mo gbegba won sa ro ra nse die die latari bi se je wipe nse ni oku die ka to ni owo won iroyin ti won je ko di mimo wipe wipe kini kini ohun e kan lo soju ewe kan ninu we iroyin di o e lo ka la ka tambe
1: lati ipinle ondo ohun kan na loju we iroyin di hope na ni gomina yedatiwa si o tin sala ye pe seri irin ajo un ninu eto selo na ni o mo ni bo ti je tori pe atorun wa bayi ina ni olorun ti yan ohun o lati je adari ni ipinle ondo lucky ayeda ti wa ti se gomina ti ipinle ondo lana ojo aiko lo ti juwe irin ajo re ninu eto selo ati bi o ti di gomina gebi eyi to wa lati odo olorun fun ara re to si je ko di mo pe ke ku se pe boya o wo ohun lati wa ninu eto selo nigba ti n kopa ni bi eto kan nile ijosin kan nipinle eko lana ini gomina ohun ti o mo ti soro yi o nigba ti n salaye lori bi o ti rin ninu eto oselo ati iriri re nipa adari ati awon idojuko leyi ti o waye leyin igba ti o ti ni igbega o je ko di mo pe fe kan tele fun alara ohun ohun mo se daada o ninu oko owo leyi ti ohun se ati pelu pe ohun mo jemula awon molebi ohun ko to di pe awon oro kan wa suyo leyi to wa mu ki ohun wa wo inu oselo gomina ohun wa je ko di mo pe awon ibuwolu lati odo awon eyan Olorun ina ni fihan pe looto ini Olorun fe ki ohun wa di gomina ni ipinle Ondo to si ti wa je ko di mo oni se wa ri pe eleyi ina ni ko yato si irin ajo Jona si ni nefe ni jo ni be ba ka bibeli yin daada o je ko di mo pe ohun so fun Olorun leyin igba ti ohun de si ipinle Ondo pe Olorun o iwo lo mu mi wa o ni doju ti mi o si ni lati ti igba yi wa ina ni awon oro kan tin suyo pe sugbon Olorun gbe ohun leke oni eleyi na ni won se afiyan si waju pe Olorun fe ko mo dare ipinle Ondo di hopun letika ni be gan ni gomina ti soro lojumo oni
0: emi rekete bayi ati emi ati keke ina keke ilija mi mo ti ku oni ipinle Ondo mo ti e ku oni oju ewe kan ninu iroyin di o mo lo si oju ewe kan ninu iroyin di san latari iroyin kan tin be nbe ni bi se wipe ajo to rin si oro akoyawo ti a mo si serapu o mo ti fun ajo eleti dibo ni gbe ndeke ojo meji ni oya e shiro ke se akanti fun obitibiti owo kan tin lo sibi eridin laadoje bilionu 14 laadoje o le esun bi 14 laadota naira leyi to je pe to je ti owo eto idibo ajo tin ri si oro akoyawo ni orilede nigeria ti a mo si serapun lo tin je kodi mimo lo tin nfesun kan ajo eleto idibo wi pe awon kudie kudie kan ati awurujo kan o na lo nbe o ninu etin se ti awon abo isiro owo ti eni ti o je ogagba asiro owo patapata ni orilede Nigeria ninu etiche ti abo re ti o fi lede lori awon nkan ti o sele ni odun 2023 leyi to je wi pe ti o ni se pelu awon owo ti an lo lori wi pe ara awon apoti ibo ati awon nkan mi ti won ni se pelu oro ibo ati awon ohun ilo ti o ni itumo ati awon iwe kan to je pe ti an fi man te abajade si ibo eyun oko ati ona ti an gba to je pe ti an fi se ayewo fini fini ati awon owo idunadura ati awon oniruru awon nkan mi ti o dabi eru ti won lo lasiko eto idibo ninu leta re ti o ko ti joko ni ojo kejila osu kesan odun 2026 eni ti o je igba keji adari ajo onkola wole oluwa dare ti o si ko sowo si alaga ajo eleto idibo ojogbon jo asha mupitan wa ni ajo ohun nlo wa se kilo kilo wi pe ohun yo gbe awon igbese kan keda ohun wo wo won lokurukuru ile ejo ti won ba kuna lati titi down si ibere won laarin ojo meje bakan na ni serapun na ni lo tun so fun ajo eleto idibo wi pe se ri gbogbo awon kudie kudie ati awon awuroju to je pe ti o ti suyo ninu abo ohun pe kin won ri mo wi pe won fi sowo si won topinpin re po lo si odo ajo eleto idibo ati ajo to je pe to ri si iwa ajebanu ni orilede Nigeria lati kan le se ori kini won iwadi ki won si gbe oro na lo si ile ejo lati ri mo wi pe nse ni won gba owo na pada nibi kibi yowu ti o bara mo gege bi oro re o wa so pe kini nkan mi to tun so ohun gangan mo mo pe FM o FM ka ke si le mo kule kule re e ko ta lo soju ewe kan ninu we royin di san e lo ka la ka tambe
1: vangadi na ni mo tun mu baye lati odo are Bola Tinubu nibi won ti ni are wa na ni o ti kuro ni London nibi ti o ti lo re simi fun ose meta to si gba ilu Paris lo lati mo te waju ninu isimi olododun re lana ojo aiku ni are Bola Tinubu ti o bale bage si Paris yo ti sorilu orilede France lohun nibi ti yo ti mo te waju ninu aye simi olose meta olododun re eni to je asoju Nigeria sile France Ayodele Oke ina ni o soro yi loju opo X leyi ti fi salaye abewo are Bola Tinubu ohun mo ni bi o ba gbagbe lọgbọnjọ oṣù kẹjọ ọdún ta wà yìí ini ààrẹ wa mọ kúrò nínú Abuja lọ sí London nílẹ̀ United Kingdom níbi tí ó ti simi fún ọ̀sẹ̀ bíi méjì kó tó di pé ló tó tún lọ sí ìlú Paris báyìí láti mọ tẹ̀wájú ṣáájú ni Báyọ̀ Ọ̀nànúgà ti kéde pé ààrẹ Bola Tinubu ni ó lọ rè simi ọ̀sẹ̀ mẹ́ta o nílẹ̀ òkèrè gẹ́gẹ́ bí ó ti mọ ṣe lọ́dọọdún wọn ni kẹ́ ẹ mọ retí láìpẹ́ jọjọ ààrẹ Bola Tinubu yóò tún padà wá sí Nàìjíríà níbi tí yóò ti mọ darí ilẹ̀ yìí bí ó ti ń ṣe látẹ̀yìnwá bó bá sì dé báyìí yóò wá mọ tarabọ ìpolongo ìbò nísànsán lẹ́kùnrẹ́rẹ́ vangard lẹ́tìka níbẹ̀ gan ni mo ti mú wa fún yín.
0: ìròyìn kan ti ń bẹ lójú ewé kan náà ìròyìn daily post ìròyìn tí ó lágbára tó lẹ́tìkẹ́ ni níbi tí ọ̀kan kókó kì tó jẹ́ ìkankan nínú àwọn olóṣèlú ti ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà ó mọ̀ tí ń jẹ́ kó di mímọ́ ní ẹwu ojú tí wọ́n dẹ̀ fi ń wo orílẹ̀-èdè nàìjíríà lórílẹ̀-èdè àgbáńlá ayé kò mọ̀ dẹ̀ rí bẹ́ẹ̀ o kì í ṣe pé bẹ́ẹ̀ náà ni akúndùn ìwà ìjẹgúdújẹrẹ ọ̀hún àjẹbánu tó ó ní ó tún jẹ́ orílẹ̀-èdè tó jẹ́ wípé ti ààbò rẹ̀ tí ó péye ẹni tí ó jẹ́ aṣojú orílẹ̀-èdè nàìjíríà lọ sí ilẹ̀ Mexico èyí ń rẹnu ọmọkiri ó náà ni ó ti bẹ̀rẹ̀ sí ń jẹ́ kó di mímọ̀ báyìí nínú ọ̀rọ̀ rẹ̀ àti àlàyé rẹ̀ tí ó sọ wípé ṣe rí ojú tí àwọn nǹkan tí a fi ń wo orílẹ̀-èdè Nàìjíríà lágbàáyé ó ní kò dẹ̀ rí bẹ́ẹ̀ o ó ní kì í ṣe pé bóyá wípé ń ṣe bẹ́ẹ̀ náà ni akúndùn ìwà ìjẹgúdújẹra ohun àjẹbánu tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó ní ṣe rí ó ní nínú gbogbo àgbàlá ayé nígbà tó jẹ́ pé tí wọ́n bẹ̀rẹ̀ sí ń fi àwọn tí ìwà ìjẹgúdújẹra tí ó gògò sí lọ́rùn tí wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé wọn nípele ìpele ó ní ń ṣe ni orílẹ̀-èdè Nàìjíríà ò fi gbogbo agbára sí nínú wọn torí pé kò sí nínú àṣà àti ìṣe wọn ọ̀mọ́kiri ló sọ ọ̀rọ̀ yìí di mímọ́ o nígbà tó jẹ́ pé tí ó fi ń kópa lórí ètò kan ní ọjọ́ ìsinmi tí ń ṣe àná òde yìí èyí ń lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan ọwọ́ ajẹ́ kò di mímọ́ ó ní ṣe é rí bàbá ní pé ká máa sọ ní mínú méjì ó ní jẹ́rìí láti ìgbà tó jẹ́ wípé tí ààrẹ Bola Ahmed Tinubu tí ó ti gorí àlééfà yìí ó ní bí ọ̀rọ̀ ìwà ìjẹgúdújẹrá bí ó ti gògò tó ní ìgbà kan ó ní àdínkù mọ̀ tí ń dé bá òwọ́n ó wá ń jẹ́ kó di mímọ́ ó ní ṣe ọ̀nà tí gbogbo àwọn tí ń bẹ ní orílẹ̀-èdè àgbáńlá ayé tí wọ́n fi máa ń wo orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi ń fojú wò wípé bóyá ń ṣe ni ó kún fọfọ́fọ́ lọ́wọ́ ìwà ìbàjẹ́ ó ní irọ́ ni ó ní kò mọ̀ rí bẹ́ẹ̀ o ó ní kì í ṣe àṣà àti ìṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó tún wá tẹ̀síwájú ó ní kíni ọ̀ngangangan mọ̀ pé fmo fẹ́ kà kẹ́ẹ̀sì lè mọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ ẹ kọjá lọ sójú ewé kan nínú ìwé ìròyìn daily post ẹ lọ kà á lákàtúnbẹ̀.
1: Ǹjẹ́ n kí n lẹ́yìn lórí ọ̀rọ̀ Rénà Mọ́kìrì ọ̀hún lójú ìwé ìròyìn leadership náà ni mo ti rí ìròyìn kan níbi tó ti ń jẹ́ kó di mọ̀ pé ṣẹ́rí ààrẹ Bola Tinubu náà ni kò ní àkọsílẹ̀ ìwà ọ̀daràn o láti ọ̀dọ̀ àjọ FBI tó jẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ nílẹ̀ Amẹ́ríkà ẹni ayàn sípò aṣojú Nàìjíríà sí Mexico Rénà Mọ́kìrì ti jẹ́ kó di mọ̀ pé ààrẹ Bola Tinubu náà ni kò ní àkọsílẹ̀ ìwà ọ̀daràn kankan pẹ̀lú àjọ FBI nílẹ̀ Amẹ́ríkà lọ́hùn tó sì wá jẹ́ kó di mọ̀ pé bí àwọn kan ti ń béèrè fún ìyọ̀nda àkọsílẹ̀ ọ̀hún iná ni kì í mọ̀ ṣe pé bóyá àwọn àkọsílẹ̀ ọ̀hún ló ní ti ìwà ọ̀daràn nínú ọmọkiri náà ni ó sọ̀rọ̀ yìí nígbà tí ń kópa lórí ètò kan lórí ẹ̀rọ móhùnmáwòrán lánàá ọjọ́ Àìkú níbi tí ó ti ń fèsì síbi àwọn èèyàn ti ní pé kí wọ́n yọ̀ǹda àkọsílẹ̀ are ohun lati odo ajo FBI oni kawo yan ki won mo daluru mo sapa o tori pe akosile are Bola Tinubu pelu FBI ina ni oni se pelu awon iwadi lokun ojo kan pe leyi ina ni ko tumo si pe boya are Bola Tinubu ni awon akosile iwo daran bi tin wo mo oni be o ba gbagbe lati nkan bi ose die seyin ina ni oro mo tin jaran yo pe won se afihan are Bola Tinubu nipa bi won ti ni o lowo ninu bi won tin gbe awon egbogi oloro lawon odun die seyin ni odun to ti pe daada leadership na ni won ko si nibe gan let's ka lojumo ni
0: iwero yin punch na ni mo tun nawo gan tin be ni waju mi bayi bayi nibi ti mo ti ri iroyin kan ka nbe tin wo si ka tin wo fi lede nibi ti okan gboge ninu agba koroje to je agba elewu etinu egbe oselu labor o mo ti lo pe ajo waiki ati ile eko university ti orilede nigeria ati ajo awon agunbaniro o mo ti lo pe won lejo o lori oro awon iwe eri obi okan gboge to je agba elewu etu ninu egbe oselu labor abayomi arabambe o na nlo ti lo pe ajo to ri si abajade danwo ti awon ile eko girama nile ye west african examination council waike ati ile eko university to orilede nigeria ti nbe nilu nzuka ati ajo agunbaniro o mo ti pe won o lejo lori oro awon iwe eri ti ile eko kan to je ti eni ti o je oludije si ipo are labi ase egbe oselu Nigeria Democratic Congress Peter Obi Arabambi ninu awon iwe ipejo re meteta kan to pe lototo lo si ile ejo giga ti ijoba apapo to nbe ni ilu Abuja leyi to te pe ti o si fi eda re sowo si asoju koroyin iwe iroyin yi ni ojo osimi ti o koja yi leyi to je wi pe ti o fi npa alase o ni ki won jo ki won pa alase fun awon ile eko meteta ohun lati wi pe ki won yonda awon iwe eri kan leyi to ni se pelu oro ti obi leyi to je pe ti won fun ninu etinje ti iwe ipejo na leyi to je wi pe ti oko ti o fi se freedom of information act 2011 ni bi to je pe ti o ti n pe awon ile eko wonyi to ti n pe won lejo wi pe o ne e wo bi e ba ko te ko ti ogbon tabi te titi dahun si awon ibeere wonyi to ni se pelu oro in to ni se pelu oro iwe eri obi kini gangan kini nkan mi kini igbese mi to lo nfe gbe e lo si oju ewe kan ninu ewe royin punch e lo ka la ka tambe
1: loju ewe royin vanguard ni be na ni asofin kan ni ipinle eko Desmond Elliot ti o tin rawe be si Femi Gbaja bi ami la pe excuses baba ni babo mo je ni gbogbo igba e mo mo binu si mi koda e dariji mi baba fowo tun bo wi atun fi to si a fi fa mora ni e sagba mi bi mo ti ri ege n pada sinu egbe oselu APC Desmond Elliot je asofin ni ilegbimo asofin ti ipinle eko lo mo ti ni ki Femi Gbaja bi amila to je olori awon osise si are Bola Tinubu ki o foriji ohun o latari bi ohun ti se nibi eto idibo ko mesoyo egbe oselu APC leyi to waye ni ipinle eko losu karun odun ta wa yi ninu fanan video kan leyi ti o tin lujara lori eka social media ina ni won ti ri ti Desmond Elliot ohun ti o kunle lo kun mejeji ti o si n be Gbaja bi amila pe ko mo foriji ohun o ati pelu pe ohun fe n pada sinu egbe oselu APC ni ipinle ku ohun o ni ohun oni ariwisi kankan ju pe ki Gbaja bi amila ki o sa foriji ohun ati pelu pe ohun ni ireti pe ohun o mo ko ara ohun ni ijanu ni ojo waju won ni be o ba gbagbe Desmond Elliot na ni o mo ti fa ponpo ibinu yo nigba ti won se eto dibo ko meso yo si legbimo asofin ti ekun kini suru lere ni osu karun odun ta wa yi nibi to ti ni ohun o faramo abajade esi dibo ohun nibi ti eni to jawe olubo inu eto dibo ohun odunuga bakare ti o ti ni ibo to le ni egberun mokanla ti ohun na si ni ibo orin le lugba odi mewa 270 leyin eyi oni ki Gbaja bi amila ki o foriji

tí wọn bá rí ọwọ́ jà rẹ̀ wọn láwọn ò ní ṣe àtìlẹyìn fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ní zone A ní sọ pé àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún náà ni kò mọ̀ ní ṣe àtìlẹyìn fún èyíkéyìí ọmọ òye lẹ́gbẹ́ òṣèlú tàbí ọmọ òye sí ipò kan tàbí omi nínú ètò ìdìbò ti ọdún 2027 ó jẹ́ kó dimọ̀ pé àwọn ọmọ wòye ìfakọyọ àwọn olóṣèlú ọ̀hún àwọn ọmọ bí wọ́n ti ń ṣe láwùjọ sí bí wọ́n ti ń báwọn ènìyàn ṣọ̀rẹ́ bí wọ́n ti ń báwọn ènìyàn rìn bí wọ́n ti ń ṣe láwùjọ kó tó di pé wọ́n mọ̀ ṣe àtìlẹyìn fún wọn gbogbo eléyìí àti àwọn ọ̀rọ̀ míì tí àjọ náà sì sọ ó dojú ìwé ìròyìn leadership níbẹ̀ gan ni ẹ ti kà á lójúmọ́ òní kó tó di pé àgbẹ̀ lamẹ̀ntọ́ àwọn olóje ká ṣẹ́mi mú ká lọ́mọ mi àbọ̀.

0: oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ rédíò àwaara wa ni jọ gbangba làṣà ta torí ẹ la ṣe dúró dédé Glow 99.1 FM ìjàpọ̀ àkúrẹ́.
1: Stay tuned on Glow 99.1 FM, your station, your voice.
2: Ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru ìwà ìgbín òye ọmọlúàbí bàbá ti jí kàgbálẹ̀ kàgbàtà jíjù ọ̀rá omi tàbí ìpanu sójú pópó ìwà ìbàjẹ́ ní ìwà òbùsíní pẹ̀lú léyìí tí ń kóra jọpọ̀ ṣe jàǹbá fún ìlera ọmọnìyàn àìsàn kò dé pàgọ́ tiwa o bójútó àyíká rẹ lónìí kí ìlera rẹ ó lè jí pépé iléeṣẹ́ glo 99.1 FM àkúrẹ́ lóní má gba ìdọ̀tí láàyè láyìíká

ìdíje cricket kan ma wáyé tó bá di ọjọ́ wo tó sì jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ló ma ṣàgbá tẹrù ẹ̀ orílẹ̀-èdè Ghana Sierra Leone àti Nàìjíríà ọjọ́ ma fi gbágbága nínú ìdíje cricket kan dé tí wọ́n fi ọ̀rọ̀ léde wípé tó bá di ọjọ́ mọ́kànlélógún ìyẹn sí ọjọ́ kẹta ìlọ́gbọ̀n inú oṣù tá a wà inú oṣù tá a wà yìí ọjọ́ sátidé tí ó kọjá yìí ni àwọn àjọ tó ń bójútó ìyẹn cricket ní orílẹ̀-èdè Nàìjíríà náà fi ọ̀rọ̀ ńlédè o oní gẹ́gẹ́ bí ara àwọn ìgbáradì àti àwọn ìdíje tó jẹ́ pé àwọn ní nínú ọdún 2026 lè ta wà yìí pé tó bá di ọjọ́ ọjọ́ mọ́kànlélógún ìdíje ọmọ agbéra sọ wípé gbogbo ètò sì ti tò àwọn ti ṣe àwọn ààyè àlàkalẹ̀ lóríṣiríṣi láti rí pé nǹkan ṣẹnu rè wọ́n dúró déédéé nínú ìdíje ọ̀hún

olùkọ́ ni ìyẹn fún àwọn tí ìdíje ti volleyball ní orílẹ̀-èdè Nàìjíríà. Ryan ó ti fọ̀rọ̀ léde kí lóhun tó fi léde. Ó ti forúkọ mọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bá ṣe gbọ́, àwọn orílẹ̀-èdè Nàìjíríà bíi 14 ló forúkọ wọn léde ó tó máa kópa nínú ìdíje tó rẹ̀ láwọ̀ dúdú in African Men's Volleyball Nations Championship. Tó jẹ́ pé jẹ́pọ̀ tí ẹ̀ ti gbéra sọ gan báyìí nítorí láti ọjọ́ kẹtàlá nínú oṣù táwa yìí nídíje ọ̀hún ṣe bẹ́ẹ̀ tó ti gbéra sọ títí di ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù táwa yìí ìdíje ọ̀hún máa ṣe bẹ́ẹ̀ tó máa wáyé tó sì jẹ́ pé èyí ń bẹ́ lára àwọn ìgbáradì ìyẹn fún ìdíje olympic ti ọdún 2026 àwọn tó bá ṣe dáadáa ó bá gbégéré dáadáa ńbẹ̀ ó túmọ̀ sí pé wọ́n máa láǹfààní láti lọ ṣojú orílẹ̀-èdè aláwọ̀ dúdú nínú ìdíje ìyẹn ti olympic ní ọdún 2028 lápapọ̀ gangan ni lára àwọn tó forúkọ wọn léde láti ní bruno ibe adeniyi favour amastrong udoka okonko ebuka tó sì tún fi orúkọ ìbálógun wọn léde abdulkodri jayola àti ogunsina ọbayemi emmanuel uda farouk lucky gẹgẹ bó ṣe jẹ lápapọ̀ gangan nìyẹn pápápá ńbó ní ká tún yà sí láàárọ ẹjẹ wọnú ti bá aláfẹsẹ gbà kí ló tó ń ṣe lápá bẹ láàrin ikọ ti nfl àti ikọ ti fifa àti car

àjọ FIFA àti àjọ CAF ló jẹ́ pé òun ló ń bójú tó. Ìyẹn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà ní orílẹ̀-èdè àgbáláyé àti ní orílẹ̀-èdè aláwọ̀ dúdú. Wọ́n ti yan àwọn ikọ̀ ẹlẹ́nu bíi mélòó kan láti wá balẹ̀ gẹ́gẹ́ bá sì ti gbọ́. Ọ̀nà ti balẹ̀ ìyẹn sí olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà ìlú Àbújá láti wá ṣe àyẹ̀wò àti láti wá ṣe òfintótó. Gbogbo àwọn oríṣiríṣi tán ló ń ṣẹlẹ̀ ìyẹn ní àjọ ìyẹn ti NFF ní orílẹ̀-èdè Nàìjíríà. Lára àwọn tó fà á nípa ohun tí ó ṣẹlẹ̀ nínú oṣù tí ó kọjá lọ́jọ́ kẹta tí lọ́gbọ̀n ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ òṣìṣẹ́ ìyẹn tó ń darí ààrẹ ìdárayá bá aláfẹsẹ̀gbà ní orílẹ̀-èdè Nàìjíríà. Agbọ́kọ̀ ṣe bẹ́ẹ̀ kọ̀wé fipò ńlẹ̀ pàápàá jùlọ ààrẹ wọn Ibrahim Guso àti akọ̀wé àgbà ìyẹn fún àjọ àti àwọn èèyàn jankan-jankan tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn òṣìṣẹ́ àti àwọn tó ń dìbò yàn tó ń ṣe fún àjọ. Lẹ́yìn èyí náà kọ̀wé ìyẹn sí àwọn àjọ FIFA àti CAF ẹ wá bá wa gbé kíní yẹ̀wò ẹ wá bá tún yẹ̀wò. Ó tiẹ̀ jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó yẹ kí ayẹyẹ ètò ìbò kó wáyé ní oṣù táwa yìí ṣùgbọ́n nítorí àwọn àtúntò tó ń bẹ lọ́wọ́lọ́wọ́ ni pé kò ní lè wáyé mọ́ ìyẹn lápá ibẹ̀ gangan ni. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ àwọn ikọ̀ ẹlẹ́nu bíi mẹ́rin kan la gbọ́ pé bẹ́ẹ̀ ti balẹ̀ ìyẹn sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá ṣe ìpàdé pọ̀ ìyẹn

tu wa se ipade po iyen pelu awon iko ati awon ajo iyen ton dari are daraya iyen ni orile de Nigeria e ke bi on ton vele la pa be gogo ni ati ni pe kan mu yanyan pa pa julo la koko ta wa yi o je pe awon ijoba fidi he o no yan sibe le ta ma dari iyen ajo on titi igba to je poro eto ibo le tu ma waye Fosse won se idije re dagbalaye to je ko se be to nlo lowo lowo o ya ni lenu o inu ifose won se on gege bi awon da 20 ni fakone won se fakoyo won fiyan lo to pe ni fakone ti la won nuni ifose won se won le ton gba keyin to je pe alubami o no fe ti awon New Caledonia se opolopo awon ti o lanfani iyan lati wo ifose won se on e ifose won se to waye lero le Nigeria iyan group ta wa ta pa julo to je pe anana gbe ifose won se on e group m e under 22 men's world cup le to lowo lowo ni orile de Poland omo wa ti te wa jo ninu ipele ti o kan ipele round of 16 gangan ni gege bon se be gege bi won se na iyen New Caledonia me wa si eyo kan won sha won lore dada gege ba se po won ni esi je isi o je pe itan to je pe ti iyen Fakone to ma fi bale ri ninu idijo reda gbalaye won na iko iyen ni me wa si eyo kan olohun to lagbara gidi gan ni lapa be pelu n te ri o ti je pe point merin la ni olodun lo ko wa yo be no wa agba mi kan pe lawon rabi eyin ore eyin lowo ta wa awon fe yin memu ajawi olubori o ti je pe mewa si odo ifose won se awon ami ta mi won le o n be lara won to fun wa ni ite waju ninu idijon tori awon to tele wa the same point lajo ni point merin lajo ni lapa yàtọ̀ sí spain tó wà lórí òkè déndé ìyẹn lórí tábìlì lẹ́yìn èyí wọ́n ní orílẹ̀-èdè england lájọ́ máa pàdé ìyẹn ní ìfọsẹ̀wọsẹ̀ wọn tó ń bọ̀ ilẹ̀-èyìn rò pé ó ṣeé ṣe kó ṣẹlẹ̀ tá a bá ti pàdé orílẹ̀-èdè england ṣá máa jẹ́ lọ ní àbá ní jẹ́lọ àwọn olè ṣeré sí lápá rẹ̀ láwọn kò bá tó àjọ ṣíkíní ilẹ̀ àgbẹ̀rẹ̀ sí mẹ́kúfù láàárọ̀ ìdíje ti continental confederation cup

ìdíje ti continental ìdíje ti àwọn káfù gbogbo nìyẹn ó ṣe ní lánàá wé pé rivers united tlc shooting gbogbo nìyẹn wọn ti yọ wọn jáde bí ìjìgà ẹgẹ bí wọn ṣe láǹfààní láti ṣe dáadáa tó nínú ìdíje wọn léyìí tí wọn gbá kẹyìn ní weekend tá ló tán yìí wọn rangers àti ekene army warriors àwọn ti tẹ̀ wájú àwọn kó ọmọ ń ṣe

gẹ́gẹ́ bó ṣe wà lápá bẹ̀. Rangers àti àwọn àti akẹgbẹ́ wọn láti Benin Republic kọ́nu. Bó ti ẹ̀ jẹ́ pé kọjú sí mi kí n gbá sí ọ, wọ́n yìí fi gbá. Mo jẹ́ pé Rangers fún láǹfààní láti lè fi tẹ̀wájú nínú ìpele ọ̀hún. Ó dà pé ńgbà tó ń gbá bí 90 minutes aggregate yàn padà bọ́ sí nǹkankan. Lẹ́yìn èyí, wọ́n ní ó yẹ ẹja gbóná ojú ara wọn. Ẹja tẹ́sì, èèyàn àwọn amúlé wa wò ní alápá.

èdè faransé Lyon àti Paris FC ọmọ ìná bára wọn ya kò mẹ́nuba díẹ̀ lápapí Monaco àti Strasbourg ọmọ pọ̀ náà dáadáa ọmọ ìlú fẹ́ pọ̀ jù ní orílẹ̀ èdè faransé ní weekend tá ló tán yìí pàápàá jùlọ ẹni ọjọ́ Saturday Spain La Liga lápapẹ̀ ńkọ Espanyol pẹ̀lú Osasuna 2-0 ní Elche pẹ̀lú Athletic Bilbao ọmọ ìlà wọn bára wọn ta Royal Vallecano àti Real Madrid ó jẹ́ pé mẹ́rin sí ẹ̀yẹ̀ kò ní Real Madrid láǹfààní wọ́n jáwé olúborí lórí òkè tí ń tẹ tábìlì ìyẹn ní Spain lápapẹ̀ náà pẹ̀lú ìfọsọwọnsẹ̀ bíi márùn-ún Barcelona ló wà lórí òkè Real Madrid ló wà ń pò kejì pẹ̀lú 12 points Alaves ipò kẹta Athletic Madrid ipò kẹrin ni pẹ̀lú 10 points Sevilla náà ipò karùn-ún pẹ̀lú 10 points

0: ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìyá wọn sí ló ṣe bẹ́ẹ̀ tó gorí afẹ́fẹ́ ẹ̀yẹ lórí ìkànnì glow 99.1 fm ló jẹ́ pé ń bẹ̀ láti gbẹ́ra wa débẹ̀ ìyẹn nípa ti àwọn ìròyìn ló jẹ́ pé níṣe ìjẹ́ pẹ̀lú ìdárayá ìyẹn láàárọ̀ lápá gbọ̀ngàn nìyẹn a sì máa sọ̀rọ̀ ìyẹn nípa ti àwọn action tó wáyé ìyẹn ní weekend tá a lò kọjá yìí àti pé pàápàá jùlọ pẹ̀lú nǹkan tí àwọn wa gbá ìyẹn ní weekend tá a lò tán yìí ìjọ máa láǹfààní ìyẹn láti ṣe dáadáa àwọn àti pàdé orílẹ̀ ink lù kù mí wọlé ẹ bá mi kẹwàá ara lé maxwell. Hello maxwell. Hello.
1: Hello.
0: Ẹ bá mi kẹwàá ara lé.
1: Akojumọ Aki Bẹ̀bọ lólùfẹ́ ìkànnì Glow 99.1 FM ṣàlàfíà lọ́ba yín Ako Ṣẹ̀bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ asán wa orúkọ tèmi náà ni àwọmọkùnrin Abiodun Maxwell.
0: Ok ja wa wo ari pe awon kan ti ke gbandare won tin wo pe boya nipa ti DJ ti yen basketball ni orile de Nigeria won wo pe tori pe ra pe pa won wo si dada to da okuta wa awon kan tin ke gbandare won tin kowe iyen si Seu Diko obi akotu won wono lati tule ka boye tule ti awon ajo ti NFF ka sugbon Seu Diko ti so pe to ba te ma tule ka pe ohun lagbara ti se e fara bale e je ke mu question yen bale na e je mu question yen bale se n gbo mi e je mu question yen ba se n gbo mi okay, ẹjẹ mu question dile na. Ṣugbọn ohun ti wa soro pe to ba te ma tole ka pe kin se pe oni kan ohun lagbara ti be pe ohun la won to ma kan so papa julo awon ajo agbalaye le to boju to yen ti basketball. Nje yin fi owo si pe ki won tu ile ka lo to tori pe ari pe kan ta mo wa se lai pe awon to je be African champion won o lanfan lati win ni iyen idije kokan ni idije ti iyen basketball ti awon lobirin.
1: That's okay.

0: ń gbọ́.
1: Tá a bá ní káwọ títún lè ká kì í ṣe nǹkan tá a kàn lè sáré sọ pé bóyá a fẹ́ ṣe náà báyẹn ní kọ́mọkọ́mọ́. A nílò àti jókòó pé kí ló fa ìjákulẹ̀ àwọn ọmọdé yìí, níbo ni ìjákulẹ̀ wọn ti wá? Láti ọwọ́ akọ́nimọ̀ọ́gbá ni o, àbí láti ọwọ́ àwọn tí akọ́nimọ̀ọ́gbá pè, àbí láti ọwọ́ àwọn tó ń darí ikọ̀ yìí? Ẹ ká kọ́ mọ ibi tí ìṣòro ti wá, a sọ pé bóyá a fẹ́ jókòó, a fẹ́ túléka. Ní ìwòye tèmi, àwọn tó wà ní ìgbọ́nu ní àdúgbò jókòó náà pé ibo ni a ti ṣe àṣìṣe? Ṣé láwọn tọwọ́ akọ́nimọ̀ọ́gbá wa ni o? Ṣé òun ni mùṣèmúṣe ò tàbí ṣemúṣe tó ni o? Àbí àwọn tá à ti ẹ̀ ń pè gan láti wá ṣojú wa, ṣé àwọn ni wọn mọ̀ ìdí tá a fẹ́ ń pè wọn ni? Ẹ tá a bá jókòó tá a bá gbogbo eléyìí, a ṣì wá máa mọ ìdí tá a fi máa túlé ká.
0: Bọ̀ tẹ́yìn bá wo kílẹ̀ rò pé olóṣèlú àwọn òfùkọ́ àwọn ìjákulẹ̀ tí à ń ní láìpẹ́ yìí, nígbà tó kọ́ bẹ̀rẹ̀ kan tó bẹ̀rẹ̀ ìdíje àwọn ìgbáradì gan tó gbá wọn gbá bíi márùn-ún agídí náà fi já olúborí bíi méjì, eléyìí wọn gbá mẹ́ta àwọn tá jáfíríkà champion, ká má kọ̀ tẹ̀ rí kankan bá tiẹ̀ ní win, ká má lè rí kankan tá tẹ̀ máa win nínú. Kí ló ń tí rò pé àwọn ló fa gbogbo àwọn kùdìẹ̀kudiẹ tó a ti pàwọ̀ sí l'African champion?
1: Tí a bá ní káwọ náà, tí nǹkan bá ti ń rí bí eléyìí náà, ọwọ́ akọ́nimọ̀ọ́gbá náà láti máa bèrè pé kí ni òun ló ń kó wọn sọ̀dí. Tán bá jáwé olúborí, ọwọ́ akọ́nimọ̀ọ́gbá ni. Tán bá bọ́rẹ̀lẹ̀ náà, ọwọ́ akọ́nimọ̀ọ́gbá ni. Òun la nílò àti kọ́kọ́ pè jókòó pé kí ló ṣẹlẹ̀, kí làwọn nǹkan tó yẹ kó ṣe tó ṣe tó fa ìjákulẹ̀ fún àwọn ọmọ yìí? Ọwọ́ akọ́nimọ̀ọ́gbá láti kọ́ máa bèrè nǹkan tó fọ̀ọ́ tàbí jákulẹ̀ ní ìdíje.
0: Ẹja báwo wa rí pé ní weekend tá a lò tán yà rí pé àwọn ọmọ wa eléyìí tó ń ṣojú wa yẹn Falconet ó yanilẹ́nu pé a lérò pé rúwèsì bẹ́ẹ̀ máa jáde pé wọ́n nọ New Caledonia ìyẹn ní mẹ́wàá sí ẹyọ kan lọ́sẹ̀ yìí tó máa pàdé ìyẹn England, ṣé ká láǹfààní pé wọ́n máa ṣe dáadáa, ṣé wọ́n ti jí ni àbí ọwọ́ ọ̀lẹ́ ká ni wọ́n fi yẹn ṣe tán fi lè nà wọ́n ní mẹ́wàá sí ẹyọ kan?
1: Ìdíje tí Falconet wọn ń gbá lọ́wọ́ àti pé kán tó kúrò nínú gúrúùpù ọ̀hún, kò jọ àdúrà kò jọ kí náà ni wọn fi pegede nínú gúrúùpù yẹn. Ẹ̀ta bá dẹ́ni pé káwò kojú pé wọ́n fẹ́ lọ kojú ìyẹn ilẹ̀ Gẹ̀ẹ́sì ìyẹn England, a rí pé kì í ṣe ìfẹsẹ̀wọnsẹ̀ tó jẹ́ pé ó kéré. Àmọ́ ilẹ̀ England láti àgbà wọn dé tó kéré jùlọ nínú wọn, a rí pé wọ́n mọ bọ́ọ̀lù padà ní ilẹ̀ Gẹ̀ẹ́sì. Ṣùgbọ́n gbogbo eléyìí náà mẹ́fẹ̀ẹ́ kó da omi sí ọkàn àwọn Falconet pé bóyá bóyá ilẹ̀ Gẹ̀ẹ́sì pé bóyá wọ́n da àbí kankan kán jọ bọ́ sórí pápánjọ́ yẹn náà, kọ́ ri pé àwọn ṣe nǹkan tó yẹ tó nílò àti ṣe. Tọ́ bá ṣe teamwork, tọ́ bá jẹ pápẹ̀lú papọ̀, ó ṣeé ṣe kan borí ilẹ̀ Gẹ̀ẹ́sì. Ṣùgbọ́n kí ni kán má jẹ́ kí ìbẹ̀rù kó wà ní ọkàn wọn àti kojú orílẹ̀ ilẹ̀ Gẹ̀ẹ́sì, torí pé kí ni wọ́n mọ̀ wọ́n lágbàáyé pé àwọn ṣe dáadáa. Tọ́ bá pinnu pé àwọn fẹ́ borí àtikẹsẹ̀wọnsẹ̀, ó ṣeé ṣe kán borí ẹ̀.
0: Ẹja wá wo ní weekend tá a lò tán yìí, àwọn ìyàlẹ́nu wo ló jẹ́ pé ó ṣẹlẹ̀ pàápàá jùlọ nínú ìdíje ti English Premier League? Arí ti Man U àwọn máa méjì, ó dà pé àti wá mọ original máa báyìí Manchester City, despite fact pé wọ́n ní ewé pupa, wọ́n lọ ná Manchester United mọ́lé, ìyẹn Man City. Báwo ni àwọn ìyàlẹ́nu wo ló ṣẹlẹ̀ ní ìdíje ti English Premier League ní weekend tá a lò kọjá?
1: Ẹ̀ńtà bá ń gbàgbọ́ fẹsẹ̀wọnsẹ̀ máa bẹ̀ láti rí Liverpool kojú Fulham, a rí pé ọ̀mì òdòdó ní ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ta sí. Ta bá dẹ́ni ká wo Liverpool náà ní sáà yìí, àwòláwọn fẹsẹ̀wọnsẹ̀ kan tó ẹ̀kan ti borí tán láǹfààní àti borí. Àdẹ̀mọ̀ pé líìgì ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ ni o nílò àti ètè máa borí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ní àsìkò torí kíni eléyìí máa fún ẹ ní àǹfààní àti gun òkè dáadáa ta bá ti bọ́ sí ìyẹn ìpele kejì. Ó dùn mí pé ikọ̀ Liverpool ò láǹfààní àti borí ìfẹsẹ̀wọnsẹ̀ iṣẹ́ sì pọ̀ fún akọ́nimọ̀ọ́gbá wọn tuntun àti ṣe nínú ikọ̀ Liverpool. Bákan náà ta bá lọ sí inú ikọ̀ Chelsea kojú Hull City, a rí pé ní sáà yìí Hull City wọn tí fi bẹ́ẹ̀ bọ̀rẹ́lẹ̀ kò tí ì sẹ́ tó náwọn ní sáà yìí. Tí ìbá kàn ṣe pé Chelsea ṣe àwọn àyíní ìke kan àtàwọn ìpìlà kọ̀ọ̀kan jọ yẹn, ó ṣeéṣe kí ikọ̀ Hull City kan dáwọn lágbóònù. Ìyẹn olùkọ́ni tuntun tí ikọ̀ Chelsea pẹ̀yẹ Sabi Alonso, ó ní láti jókòó láti ṣe àtúnṣe tó gbòòrò sí ọwọ́ ẹ̀yìn torí pé kíni alóòrèkóòrè ni wọ́n mi àwọn Chelsea. Àtọ́bádẹ́ni bá báyìí lọ, ó ṣeéṣe kó jẹ́ nǹkan tó máa jẹ́ ìpalára fún tọ́ba ti mi àwọn rẹ̀ jù nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀. Bákan náà eléyìí tó ti ṣe bẹ́ẹ̀ ni ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ Manchester City àti ikọ̀ Man U. A rí pé Man U ní season yìí, ó dàbí pé wọn ò tí ì mọ ìdí táwọn fi wà nínú season torí pé kíni èèyàn gba káàdì pupa. A mọ̀ pé ó ṣeé ṣe kéèyàn borí èèyàn pẹ̀lú káàdì pupa, ṣùgbọ́n káàdì pupa yẹn ó ti yá jù àìní tiẹ̀ rí pé bóyá ìyẹn ti máa jẹ́ àǹfààní fún ikọ̀ Manchester United àfi borí ikọ̀ Man City lánàá. Ṣùgbọ́n wá wò ẹni tó gba àmì pupa ó tún wá sílẹ̀, ó tún rí pé òun tún lẹ̀ akọ́nimọ̀ọ́gbá wọn àzìyẹn kárì. Ó ní iṣẹ́ púpọ̀ láti ṣe nínú ikọ̀ yẹn tó bá fẹ́ kókó já nínú ikọ̀ Manchester United.
0: Ẹ ṣeun, a dúpẹ́ pé a pè yín pẹ̀ jẹ́ wa. Ẹ ṣeun. lanfa lati gburu boye laaro yi awon ton gwa fun gba kokko aago ilewo to wole agbara iyen wo le be da si tara mo ta ti gbe kale o na ni 08055511110 tabi 07066771822 e ma wa gbe lamba tan lo ma kin ya pe aliamozu ma yanzu e ma dawo pe eni afẹ lamo arun me to fe ni aliamozu ma yanzu
2: hello kagumari
0: e seun aliamozu ma yanzu eni afẹ lamo arun me to fe ni
2: Oh God, many to find the shadow that is lower.
0: Yes, you're by Michel Gwen. Could you more allow to learn?
2: Taniki, my hand, you are my Chelsea fan. Taniki, my Chelsea fan. Last is it, was something one boss in top four, one boss in top four. Somebody, home play, Champions League. I play this. I said, no, but don't play this. Said you divide me, but to one other, to one thing there, to one day top four. It didn't want to play one Nikos. To check out the law, what Chelsea or City? What's a year possible to 2 years? Oh, better for Chelsea. A way to law, to check out the law. Now, come on, test what you.
0: Eshon, Benisha. When it comes now, Mate, what you? Who's there? Come on, you better call on yourself. Who are all fella? Only give you Monday money to you. My dear brother, Eshon, show me on the wine. Based on them, we were not. Audition, I've been bola. No, when you gonna slam one thing. Alia Monzo.
2: Lavelamo. Ah, man, it's too funny. You will be babu.
0: Yes, you.
2: One like Baba, you. A gummy. No one to Liverpool or that way.
0: Ah, me, mom.
2: I'll get my win. I'm a bad work. No one did. Oh, like Bao. You need to push you up on your home. I'm like, yes, you got on je tele lero ro bi da won asna bi da won masiti le to won ma ju betad mo to no yin o ku de ka to kesi go lo wa tele e de se gbe ni se wo ni ta wa eh la gbo olohun ki le to nbo so to ma to e ku se da ko ta
0: e se ojo gemi ni wa yin ti ali amozu
2: e da samo
0: e ku ojumo ba
2: ah e to mere o
0: e ku ojumo sa
2: e ma ku ojumo
0: e se o
2: tele anu gba o
0: mi wa teyin na
2: I want to go now. Kan na lo fara mo be so maju red card o ya mi ledo to for this thing wa ti ba ti aka ni o wa ti aka ni eketo
0: e seun to pa
2: lo lori da
0: e seun ali amozu
2: eni apela mo ah me ni to pe ni
0: e ko jumo sa
2: ni ma gba ni ya sapire ni o
0: e ko jumo baba
2: e ri match ma match ti iron cup o island ye ta ba wo daada to ni gba ti mo tun wa light lana offside the ball will score tactical move say go too much in wo that what we are making here we are making it to one off ti referee lo ni pa na pe lori tv ko si nkan ta le so nkan to tun ya mi lenu ni match wa ta tun na awon yen ni 10-1 o lagbara
0: sha le koju
2: gbe ki lo sele ni Liverpool kilo sele lo so de oke ko gbadu afun Liverpool jima ganu la takure
0: e se ba mi jimo gani o ali amozu o e ko jumo ti wa loju opo
2: e ya be ra ma mi o bi
0: e se e ko jumo
2: e da ro ga
0: e ka ro san
2: e ja ma ra ja ni
0: e ko jumo san
2: e jumo a ja ra nsi bo die die nsi bo die die a ti le da awa la ni be
0: e wo le fe gba kan bayi se
2: awa la ti ni be awa se die die ni
0: o mi
2: dere o lo ndi
0: ibere ko lo ni se o oni en to ba fori wa fori ti do pin ni o iyan lapa be gogo ni wa se ndara ko bo wa ja won si iyan lori ere ongogo le gbo lori kan ni glow 99.1 FM pe be la tin gbe yin de be ni pa ti ari daraya last caller ali amozo
2: en a fe la mo amen to fe ni
0: e ko jumo sa uruko yin bo le tin pe
2: bodi lo nso lati jokakure
0: e si oga bodi alati leyin
2: Gunners ni Arsenal.
0: Awon tabo tabo lo bo lo bo. O ye gbe mi de be.
2: Eh. E te ba wo man yu. Dari ke se mo se tu gba bayi. Ba ti si to to se to gbo do. Uno ra player no to se kini. Bo to fe play ni Premier League Champions League. Ah ko so yu ko ko sin ko to ma gboro si me. Ba ta ki won. To ani be yen be shot one pelu Man City. O tu gbe do ko ni shot one ni mi ni o. In football, so two gun that me go on 11. In 11. So, and Liverpool, I want to open the car to know for one. Football, Tonga. I share quick.
0: Yes, you're by me. Jack Bacon, see. Hello, Ali Amozo. Ali Amozo, at you, Amber. All right, we need to talk about one. She did it. Hey, Jack, my village, she loved. I'm going to go to the house.

0: from the heart of Akure, this is Glow 99.1 FM.
1: Oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọ́n yọ, rédíò àwa ara wa níjọ. Oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọ́n yọ, rédíò àwa ara wa níjọ.

0: ẹwé. Ọba ni kí ènìyàn kan lọ fi bàjẹ́ sílẹ̀.
1: Ó fi bàjẹ́ sílẹ̀.
0: Ẹyẹ ìyá wa nínú ilé.
1: Ó fẹ́ rọ̀ máa ń ta, ó fẹ́ gbé ẹ̀wù
0: náà. Ó fẹ́ gbé ẹ̀wù náà lónìí. Kí ló dé? Kí ló dé? Ẹ̀yin abanijẹ́. Wọ́n ní ọlọ́dẹ̀ wa mú yín o, ibi tẹ́ ti bàjẹ́ dé. Ọwájú àtúndíṣe lẹ́tún lọ bá.
1: Lẹ́tún lọ bá. Ọtí gbẹ̀gbẹ̀n ti
0: gbẹ̀gbẹ̀n ọtí dọ́dọ̀
1: olóore rẹ̀ wọ́n ò sì mọ̀ orúkọ fẹ́ bayé rẹ̀ jẹ́ ni
0: bàtó
1: pàdé olóore.
0: Ẹjẹ́ yà ṣe jẹ́jẹ́ ẹ má jà bá yàn jẹ́ lẹ́nu iṣẹ́ má ba tèèyàn jẹ́ ọ̀gá mẹ́sẹ́jà má ba tèèyàn jẹ́.
1: Ọ̀rẹ́ fọ̀rọ̀ sí ọ lọ́wọ́ àfìgbà tó túbọ̀ ta.
0: Kódà kódà ẹ̀yin ìyá wa lọ́kùnrin lóbìnrin àbí lóbìnrin

0: yàwó wa máa lọ lóyìnbó a sọ pé kọ́ máa mú wọn lọ ṣùgbọ́n níjọ́ tẹ bá ti ké sí yàwó kọ́ máa bọ̀ ẹ ti ra tíkẹ́ẹ̀tì méjì àjọ lọ sọ lọ́jọ̀jọ́ ọmọ ni tí ìyá bá ń gbọ́mọ dání tó ń fún fídà bí yasọpọ ń lọ sọ lọjọjọ ọmọ nìyẹn ìyá ìyasọ ló ń tà nílùú ọyọ ó ní ṣọọbù ńlá aṣọ gidi àwọn aṣọ ńláńlá ni ló ń tà bẹẹ
1: àwọn aláṣọ ní.
0: Irúbẹ̀ ń bẹ lákùúrẹ́ ìbáyé o ìyá yẹn wá lọ oṣù kínní ìkejì ìkẹta ìkẹrin oṣù kẹfà pé ọmọ ọ̀dọ́ rẹ ọmọ tó ń kọ́ṣẹ́ aṣọ lọ́dọ̀ rẹ ni ló fi bàbá lẹ̀ fún pé kí bàbá máa kọ́ máa bóun sóúnjẹ fún bàbá
1: ìyàwó kejì fún ọkọ rẹ

0: ọmọ yẹn lọ láàárọ̀ ọ̀dẹ̀ adáná fún bàbá a padà sílé tí ẹ̀ gbọ́bá tajà kan a tún kówó wá a kó wá fún bàbá ní alẹ́ a tún sóúnjẹ talẹ́ a tún lọ
1: ọmọ dáadáa
0: so ìyá yìí lọ ń gbogbo oṣù mẹ́fà ó padà wálé kojú oṣù kan lọ tó dé ìyá lọmọ mi ti bímọ ní canada
1: lọ́ba
0: tún di ẹrù
1: ọmọ ọlọ́mọ láyà nù
0: ká mọ̀ sáfọ̀rọ̀ ọ̀gùn ìyá ìwà lọ fún òdìdí ọdún méjì dáko
1: tí ò wálé
0: ẹ dẹ̀mọ̀ pé tẹ bá ti kọ́ lọ lákọ̀ọ́kọ́ wọn fún ìdífìsì oṣù mẹ́fà ìjọbájọ́ lóòótọ́ tó padà wálé nígbà tí ọjọ́ ò tí lọ tọba padà lọ pé kún fẹ́ fíṣà mí wọ́n lè fẹ́ lọ́dún méjì wọ́n lè fẹ́ jù bẹ́ẹ̀ lọ ìtòsẹ̀lẹ̀ sí ìyá ẹni lọ́ba lọ ẹ wá mọ̀ pé láti bẹ̀ ọlọ jerusalem a jerusalem o tún padà sí london
1: wọn
0: sì à ń yí káàkiri láàrin wọn bẹyẹn
1: wàá sì ti ṣe nímì lọwọ nàìjíríà
0: bàbá wa passion nígbà bàbá wókì tó wọlẹ
1: ọjọ
0: wí ká tó fọ
1: ìwọ
0: ọmọ ọdọ iná ìwọ náà ọrọ burúkú ọrọ bárobá rẹ bí jọjọ
1: ọdọ
0: àwọ pé àbàbá kílẹ dẹ tó ṣe lélẹ fún kílẹ tó fẹ fi ọmọ kékeré
1: ṣe
0: kílẹ fẹ fi bí wọn ti ní kọmọ sí oúnjẹ fún yín ó ti lọ jẹ nìkan lọwọ máa jẹ. Bàbá mà mú ọmọ ti ra o torí ó ti di kẹdùn
1: bẹẹ
0: ti jáde
1: ó bá gbéná gorí sìgá
0: ìṣẹ̀kú kan dáhùn ní lálálá
1: ọmọ ọlọ́mọ
0: ká tó fọ
1: ó bá bá rògbò nlé
0: arògbò ti dé bàbá bá ní ìwọ ọmọ ọmọ lọ lé yín mọ ibi tí ọmọ àjókòó sí ni wọn fi pèta nílé àwọn ọmọ pé kí lọ wá dọdọ àdúgbò ibẹ làákàn ti wá pé àbí nǹkan ṣe yìí ṣe. Owó ni ó ṣòro fún láti lọ́dọ̀rọ̀ bàbá yìí ni àbí kíni kan náà
1: yẹ kó wà. Ọmọ yín gbádùn fílẹ̀ síbẹ̀.
0: Fílẹ̀ síbẹ̀ fẹsẹ̀ yanjú ọ̀rọ̀
1: yìí. Ọmọ lọ náà bá gba kádàrá.
0: Bí àbá ti wá pè. Bàbá ò pé kọ́ọ̀dù.
1: Bàbá ọmọ
0: láwọn gbọ́ pé kẹ́ bá ìmọ̀ ṣẹlẹ̀ Nàìjíríà ẹ gbọ́ bàbá kí ló ṣẹlẹ̀ ti bá tún gbọ́.
1: Pé kí ló ṣẹlẹ̀ lásán.
0: Ọlọ́run sí àwọn ọmọ ẹ ti kọ́lé fún ẹjọ́
1: tó rà àdìfún yàn yí àrá rẹ o
0: yàrá rẹ lómi ti gbà sọ yẹ kórí bẹ́ẹ̀ ibi tó kù kẹjẹ ká rà lómi ti bẹ́ẹ̀.

ẹni tó jẹ adarí ètò ẹtọ àwọn àkàndá ẹdá nílẹ yìí Sebastian Sandy ló pè fún kí àwọn àkàndá ẹdá kí wọn mọ kópa nínú àwọn ètò lọkan òjọkan ẹni tó jẹ olùrànlọ pàtàkì àgbà sí ààrẹ ilẹ yìí lórí àwọn ọ̀rọ̀ àwọn àkàndá ẹ̀dá àti àǹfààní dọ́gbandọ́gba Mohammed Isa ló sọ pé ètò ìjọba àtúnṣodọ̀tún ìrètí ló ní ìdámọ̀ àwọn àkàndá ẹ̀dá tí kò sì yẹ kí wọ́n mọ fọwọ́ rán wọn sẹ́yìn láti lè ní ẹ̀kọ́ tó yè kóró tàbí ìgbanisíṣẹ́. Gómìnà tẹ́lẹ̀rí ní ìpínlẹ̀ Anambra tó tún jẹ́ ọmọ òye sípò ààrẹ lọ́dún 2027 nínú ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC Peter Obi sọ pé àtúntò tó ṣe gbòógì jùlọ fún Nigeria iná ni àwọn adarí tí wọ́n ní ìfẹ́ láti mú àyípadà wá sí orílẹ̀-èdè yìí tó sì jẹ́ kò di mímọ̀ pé kò sí orílẹ̀-èdè tí kò yẹ kó ní ìkáàtò àti ìfarajìn láti ọ̀dọ̀ àwọn tí wọ́n fi ń ṣe àdarí. Òbí náà ni ó sọ̀rọ̀ yìí lórí ìròyìn kan lórí ẹ̀ka ayélujára rẹ̀ lẹ́yìn ìgbà tó ṣe ìpàdé pẹ̀lú àwọn ọ̀dọ́ ilẹ̀ Nàìjíríà láwọn akọ́ṣẹ́mọṣẹ́ lọ́kan òjọ̀kan nílùú Washington DC tó fi mọ́ àwọn dókítà lábẹ́rẹ́ àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera àwọn olùkọ́ àwọn agbẹjọ́rò àwọn onímọ̀ ẹ̀rọ àwọn ọ̀jìmì nípa ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé àwọn olókoòwò àti àwọn adarí lọ́kan òjọ̀kan. Níbi ìpàdé yìí gẹ́gẹ́ bí ìṣèjọba léyìí tó wuyì tó sì ń pẹ́ kẹlu àwọn kùdìẹ̀kudiẹ léyìí tí ń kojú Nàìjíríà àti ọ̀nà àbáyọ láti tẹ ilẹ̀ Nàìjíríà sọ̀wọ́ wájú. Ìṣàfihàn àwọn olùdíje láti ọ̀dọ̀ àjọ INEC sí ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí iná ni ó ti mú kí ìfigagbága kí ó mọ orú gọgọ sí pẹ̀lú bí àwọn èèyàn ti ń lọ gun láti lọ sí ipò 19 nílé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀-èdè yìí. Ìròyìn jẹ́ kò dìímọ̀ pé ìṣàfihàn orúkọ àwọn olùdíje ọ̀hún ló ti mú kí àwọn ẹgbẹ́ òṣèlú àti àwọn olùdíje wọn kí wọ́n ti wá ní òye nípa bí ọ̀rọ̀ ti rí láti lè mọ́mú kí wọ́n sán tòbí wọn kó lè dandan ṣáájú ètò ìdìbò tí yóò wáyé sí ilé-ìgbìmọ̀ aṣòfin ọ̀hún ní oṣù kejì ọdún 2027. Ẹ̀wẹ̀ ìdíje sí ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí náà ni ìrètí wà pé yóò fa ọkàn àwọn olùdíje díje láti ẹgbẹ́ òṣèlú lọ́kan òjọ̀kan tó fi mọ́ àwọn gómìnà tí sáà wọn yóò dópin lọ́dún 2027 ọ̀hún. Àwọn aṣòfin tí wọ́n ń sìn nílọ́lọ́ yìí àti àwọn aṣòfin tí wọ́n ti sìn kọjá tó fi mọ́ àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ àti àwọn tí wọ́n nífẹ̀ẹ́ láti mọ kópa nínú ètò ìdìbò sí ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ léyìí tí ń bọ̀.

0: Mo fi ń rọ̀ pé kó dúró de Olúwa, dúró de Olúwa, kí o sì tújúká, yóò sì mú ẹ ní àyàlé, ẹ̀rù kì yóò sì bá ọ. Inú oṣù tí a wà yìí, dúró de Olúwa, àánú àfọ̀n lórí ayé rẹ̀. Wọ́sà ti gbẹ́kẹ̀lé, ọlẹ́ tó bá ti gbẹ́kẹ̀lé hun, kò ní jogún òfo, dúró de Olúwa. Ẹ kú dédé àsìkò yìí, ẹ káàbọ̀ sórí ètò.
1: Àmì wọ́n ní ṣàgbékalẹ̀. Ọ̀nà mìíràn kò sí láti láyọ̀ nù Jésù
0: kò ju ká gbẹ́kẹ̀lé.
1: Ó ní kó ṣe àgbẹ́kẹ̀lé dúró de Olúwa nínú ohun gbogbo tó o bá ń ṣe. Gba Ọlọ́run gbọ́, ìwọ yóò sì rí ìyanu. Bẹ́ẹ̀ ni, ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò agbọ̀nràn dùn. So, tẹ́ ẹ bá ní gbàgbé ọ̀rọ̀ ìyá, torí ọ̀rọ̀ ìyá yìí o, torí pé wọ́n jẹ́ àgbàlagbà. Òun ló jẹ́ kí ọ̀rọ̀ wọn kó dàbí pé ó mumú láyé wa. Ìyẹn ìyá Victoria ní Kẹ́fàbùnmi. Tí Kábíyèsí Adéwálé Bọ̀bóyè Ajagun Agbádé ti òde tí wọ́n yẹ kán fún wọn láwọn owó kan. Iye owó tí wọ́n fẹ́ fún wọn gbà náà wọ́n fi díẹ̀ ránṣẹ́, ṣùgbọ́n àtìgbà náà rèé, èyí tó kù lónìí lọ́túnla ńlá tí wá ń retí. Kò mà sí tí a rí, kò mà sí tí a gbọ́. Kábíyèsí, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ ṣì wà láyé, ẹ wà láàyè o. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìlú tí ẹ wà, ìlú náà Ọlọ́run ò jẹ́ kó dàrú. Ilé tí yín náà ò sì dàrú, ọ̀dẹ̀dẹ̀ yín náà ò dàrú. A bá yín dúpẹ́. Ṣùgbọ́n Kábíyèsí, bóo ló ṣe jẹ́? Ẹ jẹ́ ń kọ́kọ́ pe àwọn ọ̀jọ̀gbọ́n kí wọ́n dá sí iná, nítorí ọ̀rọ̀ ìyá yìí àgbàlagbà ni. Kò sì yẹ kéèyàn lárúgbó sílé kó máa fìyà járúgbó ń ta. Bàbá Àbànà.
2: Àṣe olóòtú, mi ò yájú sọ́ba, mi ò dìtẹ̀ sọ́ba. Ẹni tó bá rọ́ba fi ń lọ bá ń pa, ṣùgbọ́n ọba báyìí tó bá kọjá ààyè ó ti ń lọ sátìmọ́lé. Òótọ́ ò ní pé ká máa sọ ọ̀rọ̀ mi ló ní gbọ́, ò dẹ̀ ní pa mí. Ni pé orin ṣìnà kan ló máa kọ olóòtú. Ó ní abẹ̀rẹ̀bẹ̀rẹ̀, ó ní ọ̀rẹ́ ò gbà. A gbé wọn lé bẹ́ẹ̀dì, wọ́n jábọ́ lẹ́yìn àpọ́nlé àbùkù ló kàn.
3: Kọ̀lìntì ló kọ́.
2: Ṣìnà Peter
3: ni.
2: Ṣìnà Peter ló kàn. Abẹ̀rẹ̀bẹ̀rẹ̀ ọ̀rẹ́ lòun ò jẹ́ lẹ́yìn àpọ́nlé àbùkù ló kàn. Èwo ló ní í ṣe? Abẹ́rẹ́ kan báyìí Kábíyèsí, o lówó lọ́wọ́ lè ní òní lọ́la. Ìyá yìí dẹ̀ ti darúgbó tútù ń ṣàìsàn míì báyìí. Tó wá dáa bẹ́ẹ̀, ká wá kí gbé yín rọrùn. Ìyẹn ló lágbára jù ọ́. Ẹ jẹ́ ká sọ òótọ́ òótọ́ sọ wádùn mi nímíra. Ènìyàn ní yín ẹ̀ lójú mẹ́rin. Ìwọ̀nba iyì àfínlá fún yín. Iyì tó wà ń bẹ̀ la fún yín pé Kábíyèsí tí ká bá kúrò ń bẹ̀ sí ó tún da tèṣí nìyẹn. Ẹ jẹ́ ká sọ òótọ́ òótọ́ yóò sọ wádùn mi nira. Ọ̀rọ̀ mi ò dáa torí mi ò dáa. Torí pé kí ni, ẹ jẹ́ ká sọ òótọ́, Kábíyèsí mélòó ni? Àwọn mọ́tò tẹ́ ń gun amóye epo tẹ́ ń rà sí náà. Adàmọ̀ àdúgbò tẹ́ wà ọmọ ilé tẹ́ kọ́. Ẹ má jẹ́ ká sọ̀rọ̀ kọjá bẹ́ẹ̀ torí pé kí ni? Ṣé ẹ fẹ́ pé kí Kábíyèsí Àkúrẹ́ kó dá sí ni? Lérí èló a rí yín náà, a bá yín pàdé ní patí kan, a mọ̀ bẹ́ẹ̀ ṣe fàájì ńbẹ̀. Bẹ́ẹ̀ ni mi ì tọ̀yàn àfẹni tó bá máa tọ kándù, bàbá ẹ̀ sanwó ìyá yìí. Àgbàlagbà ni ó tún ti ṣàárẹ̀ báyìí, ṣàárẹ̀ rẹ̀ ló fi fún yín ni? Àbí pé ẹ fẹ́ pé kó kú kẹ̀ṣẹ̀ wàá náwó lórí bẹ́ẹ̀rì ẹ̀ fáwọn ọmọ? Ìyẹn kì í ṣara ẹ o, ẹ jẹ́ kó jẹ nínú ogun ẹ̀, ẹ jẹ́ kó na lásìkò tó lè na, kó máa fi ẹkún àti òṣe. Tàbí pé mi ò mọ̀ kó fi náwó yìí, Kábíyèsí ó kù sọ́wọ́ yín.
1: Wọ́n ní kì í dánwò ẹni ká dànù, wọ́n ló kù sọ́wọ́ Kábíyèsí. Pásítọ̀ kí lẹ rí sí?
0: Kì í sọwọ́ nìkan, ó kù sẹ́sẹ̀.
1: Sí gbogbo ara.
0: Ó kù sáyà, ó kù sórí gan. Pẹ́, ìyá òye pè mí.
1: Àbí?
0: Ìyẹn gan lọ́jọ́ ẹ̀dọ́ kan tèmi ń bẹ̀.
2: Ara ò tún yá.
0: FMC owó ta àkọ́kọ́ tí ẹ gbà ní 100 àbí nǹkan tí ẹ san. FMC lọ́gbà lọ́wọ́ rẹ̀.
1: Gbà lọ́wọ́ wọn.
2: O tún lè dúró mí.
0: Ilé tó tún wá nílò tí ẹ tún bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀. Àwọn dókítà gan ló tún bẹ̀rẹ̀ sí bá pe Ajagun Òde pé ẹ dákun. Ẹ bá owó náà kẹ́ san kíní ìyá yìí ń ṣe kí ló pẹ̀. Wọ́n ní kò dá wọn lóhùn. Ajagun Òde bò wá ní ẹkú ìmúra Jésù. njo ta pe kan njo ti mo ta jo soro kan ni

0: adan pe mi mo ni elomi oba mi ni so yo dara fun wa ja tete wa nkan se se ojo nlo
1: e ja tete wa nkan se se ojo nlo a ni so ju be lo oju oni ti yin eyin eyan wa oju osini ti awa na ni arin ose lara won ti won nilo iranlowo ti a ma n da oko won lori eto won pe emi gan ko ni won pe o sugbon eni ti won pe lo pe mi ipe bye ni won so to pastor ẹ̀dàkùn ẹ bá wa ṣàlàyé káwọn èèyàn lè mọ ta ló pè ta ni à ń sọ̀rọ̀ bá.
0: Ìdá kí n tó pè wà sọwọ́ sí gba Chris bẹ́ẹ̀ wọ́n láwọn ọ̀fẹ́ kí wọ́n dárúkọ wọn
1: sọ alàgbà Chris
0: kí wọ́n lè mọ̀ pé owó wọn tẹ̀ wá lọ́wọ́ ẹgbẹ̀rún mẹ́wàá náírà ń lọ jẹ́ ká mọ̀ sọ yìí àwọn gan fúnra wọn wọn lẹ́sẹ̀ ń dún àwọn gan fúnra wọn ṣùgbọ́n títà àwọn ta tún dákọ̀ yìí ó tún
1: àwọn tún rí
0: pé gbọdọ̀ sánú
1: kèrémì ni tara wọn lára àwọn yìí
0: wọn láwọn tí ọ̀rọ̀ kan bí a méjì mẹ́ta tá a dárúkọ ká bá wọn pín ẹgbẹ̀rún mẹ́wàá yẹn láàrin wọn so bí àárín ẹsẹ̀ jẹ́ ni ọ̀gbẹ́ni Chris adúpẹ́dúpẹ́
1: adúpẹ́
0: gbogbo tó jẹ́ kùdẹ̀kùdẹ̀ lúra ayé tí iná olùwà dá sí olùwà dẹ̀mú kúrò ń bẹ̀
1: èyí
0: náà lálàáfíà pépé torí pé ń bá sàánú lẹ́ntẹ́ni tó bá ti ń sàánú yọ̀mọ̀ rí kíni yọ̀mọ̀ rí àánú gbà bí àárín yẹn ṣe jẹ́ nìyẹn tó ẹni tó pè mí ni Sikiru Adébáyọ̀ ẹni tí a ní àwọn ọmọ gànfè tí wọ́n kàn gbá tiwọn tí wọ́n dẹ̀
1: sá lọ
0: so nísìnyí báyìí ọ̀rọ̀ wọn ti kúrò lọ́sibítù lọ́rọ̀ ọsibítù ò lè ṣe nǹkan kan mọ́gbà tí ò ti sówó owó lọ́rọ̀ ọsibítù
1: bẹ́ẹ̀ni
0: so wọ́n gbéra wọn padà sílé wọ́n tó délé kò sí rí tán rí ò sí jíjẹ kò sí mímu ìdí nìyẹn tẹ́ fi wáá pè báwọn tún wá lọ sárogun àrogún sọ pé òun fẹ́ gba ₦150,000 pé dò ó ti pẹ́ o pé ṣùgbọ́n ọlọ́run fa wọn ṣe káwọn tẹ̀ lọ wá 150 wá wọ́n tẹ̀ pé yáwá ni wọ́n wá 150 wá àṣàìmọ̀ kọ́ lọ́run ràn wá lọ́wọ́ ẹ̀yin àrógún ẹ̀dàkùn ẹjẹ́ ọmọ níwọ̀n 150 tí ẹ bá ti rí 150 láti fún yín ẹjẹ́ ọmọ níwọ̀n ẹ̀kọ́ mọ́ di pé ẹtún lọ wá sí so wọ́n wá ṣàlàyé bí ìrìn àjò ṣe mọ̀ sọ pé owó yín tó wà owó tó wà nílẹ̀ tá a rí owó tó wà nílẹ̀ tá a rí báyìí ó dà pé 12,000 kọ́ lowó ọ̀hún ẹgbẹ̀rún mẹ́wàá kan ẹgbẹ̀rún méjì kan ó dè ló ọjọ́ méjìlá
1: ó
0: dẹ̀ ní ká pín fún èèyàn méjì àbí mẹ́ta bí ó láàṣẹ pín so àṣà lọ síwájú àrò sẹ́yìn lánàá sànà náà ni àbí jẹta lánàá kò burú tí wọn yìí sì tún ṣe kílókù ẹ gba ẹgbẹ̀rún márùn-ún so àfún ẹlẹ́gbẹ̀rún márùn-ún lánàá nínú àrò owó tí alàgbà Chris tó fi ránṣẹ́ sí wa àfi wọn ní ẹgbẹ̀rún márùn-ún ó wà kó ẹgbẹ̀rún méje ńlẹ̀
1: fọ́ méjì tó kù
0: lẹ́yìn ìgbà yẹn ọ̀làwálé agboola àbí òun náà pè ó ṣàlàyé gbogbo ìrìn àjò ẹ lọ́sọ́dọ̀
1: chairman
0: ó lóun ṣe wàhálà títí onírẹ̀tì ẹnìkan ló tún wá ẹnìkan náà tó mẹ ẹnìkan náà ló mẹ ẹnìkan tó sá líǹkì wọn papọ̀ pé one way or the other káwọn sá tún ní ọ ní sùúrù náà ni pé ibi tó ń tún wà nìyẹn òmìnira ha johnson
1: kìnnìkan
0: sadegbule ní àbí ogun gbulé ni orúkọ alága àríwá àkúrẹ́ adẹ́rìn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ dáadáa ara àwọn nǹkan tẹ̀ ń gbèsè ń bẹ̀ ẹ jọ̀wọ́ ọ̀gbẹ́ni johnson ọ̀sánì gbulé nínú tọ́jú alága ìjọba àbílẹ̀ àríwá àkúrẹ́ àwọn tí ìrànlọ́wọ́ bá tọ́sí láti ṣèrànlọ́wọ́ fún ẹ ṣe fún wọn kì í torí ọ̀rọ̀ ìbò kì í torí ọ̀rọ̀ pé mo wà nípò ṣùgbọ́n torí pé okò wà okò ìlànà ìgbọ́dọ̀ máa tọ́jú okò ìlànà ìgbọ́dọ̀ jẹ́ kó bàjẹ́ wọn bá tágbára bá ká láti ṣe ẹnáwó ẹ̀ sí wọn pé tó gbogbo bẹ́ẹ̀ bá a ṣe ń lọ tá ń bọ̀ kò wọ́ ni ò sí nílẹ̀ tàbí nǹkan tó wà ní òun ẹ̀yin náà ìlàgà yẹn gbìyàn ó ṣe wọn tó lè ṣe o ṣùgbọ́n gbà tí wọ́n dẹ̀ ní kinní kan ní mú ní ṣe kinní kan àìfẹ́ ṣe ní mú yan ṣáwọn tí èèyàn bá fẹ́ ṣe kò ní rí bẹ́ẹ̀.

0: Ogunbolude Ogunbolude ni alaga ijoba abile Ariwa Akure. Ba wa nkan se si oro lawale Agboola jeje weather ti o accident tese mejeji run to de ti pe o sa ro afin tiraka sugbon talapo ito to ngbe dani kiri gan iyen je koko nbe to si pe tese enikan gan mo pe popo boya akilo lori o pe baba o lo fe ma sise be awon eyan na ni ogba gbigbo lo si fe ma gbe ma gbe apo to ka ki laarin awon eyan e si ba wa se kapo to yen ko nbe ko di oju be yen po da oju opo ito pada sibi to e ko gba o je bi arin yen se je so mo lero pe laarin ose nisin a to le wo na ka fun awon to ba tun ku ni
1: change e to ba wa nle
0: bi arin yen se je niyan
1: Honorable Johnson Ogunbolude ti eje alaga ijoba ibile Ariwa Akure e dakun ojo ni tiyin a ri awon akitiyan yin a ri orisisi tawon akoroyin ko nipa yin Olorun a tubo ma kun agbara yin sugbon eyi to wa nle yi e dakun e ba wa dase e ba wa dase nitori Olorun e ba wa ran ogbeni Olawale Agboola e ba wa ran lowo omo ijoba ibile yin lohun ni o si lohun ti gbiyanju lorisirisi ona ko ndi odo yin eyi to wa so gbeyin bayi ni pe e wa nkan se si e dakun e mo je ko di pe a wa nkan se si e se nkan kan si bayi omokunrin yi o fe duro iduro lenu le o fe sise sugbon bo ni o se gbe apo eyan se yo ito o gbe segbe yo si ma kakiri laarin awon eyan bo lo se fe se ese mejeji ti won si fi rin na gan alafia o si nnu ese mejeji alaga edakun abeyin gbogbo eyin oloselu tin be ni Ariwa Akure gbogbo eyin oselu wa patapata e dakun se le ni se ke on te ba se loni e mo pe tan ni to ba dola eni te ba si sore fun o ye ke mo wi pe koni gbagbe lai lai awon ebi e awon eyan aya awon mo won ma ranti pe lagbaja bayi lo ran baba wa lowo ngba bayi e si ma ranti eyin le wa npo eyin le nwa ipo itori eyi e dakun e gbiyanju nkon te ba le se in te ba se ni won mo royin oni won mo so npa yin won fi Olorun be yin e gbiyanju ohunkohun te ba le se fun awon eyan wonyi ona kona ti e ba le gbe oro won gba boya ki awa gan awa ta je ojogbon lori eto yi te ba fe ka yoju si yin ke le ri wa ke le mo pe o to ni oro okunrin yi ri be ki se pe boya kan so lori afefe lasan ngba o ti e ti yoju si yin mo mo pe yin na e ti ri ke yan gende Olorun mo gbe apo ti n to si kakiri eyi ti won to si le gan orun e gbale abele ita se yi ti eyan gbe kiri ejo Honorable Johnson Ogunbolude e ba wa lo ipo yin ke ba won ojogbon awon oloselu ti won wa ni ijoba ibile yin e ba won soro ki won dide iran lowo fun arakunrin yin bakan na iya wa commissioner fun eto awon obirin ati ti awojo gbogbo e dakun ohunkohun te ba le se e ba wa se e ba won ran awon eyan wonyi lowo ikan re ta nso ti won yi a si ni mama Abike Adedeji nle na ti awon na nilo ese atowoda o ku die ka to àìsàn tí wọ́n ń pè ní ìtọ̀ ṣúgà ń ló ṣe wọ́n débi tí wọ́n fi gé ẹsẹ̀ wọ́n wá nílò àtọwọ́dá ẹsẹ̀ láti lè máa fi rìn wọ́n láwọn ò fẹ́ jẹ́ wàhálà sọ́run ọmọ àwọn oníṣẹ́ tí wọ́n ṣe tẹ́lẹ̀ wọ́n láwọn fẹ́ máa ṣiṣẹ́ wọn lọ ṣùgbọ́n wá kù sẹ́sẹ̀
0: àtowó owó ti ilé gan ti lọ torí ẹsẹ̀
1: wọ́n ti lọ gbogbo nǹkan ni wọ́n ti ná ẹ dákun àròyìn commercial development kóhun tí ẹ bá lè ràn àwọn tẹ bá pè wá àwa tí a wọ̀nyí tẹ bá fẹ́ ká yọjú sí. Láti fẹ́ rí àwọn ẹ̀ṣẹ́ tó lábẹ́ kò jẹ́ dandan àwọn olóṣèlú tó wà ní àríwá Àkúrẹ́ nìkan. Gbogbo èèyàn olóṣèlú nípínlẹ̀ Ondo.
0: Ṣé bẹ́ẹ̀ tẹ̀ ń tẹ̀ pàwámẹ́ǹtì? Wọ́n yìí tẹ ronú pé
1: ti
0: lera ti gbogbo ẹ̀ ẹ ro constituency allowance ẹ já lò níbi tó dáa ẹ já lò fáwọn tó kù díẹ̀ káàtó fún. Àwọn tí ó tẹ́ ń béèrè tí wọn ò rí ọwọ́ họ rí rárá tọ́. Outreach oríṣiríṣi rẹ̀ ṣe medical outreach ẹ lè ṣe àwọn èèyàn sáwọn láti lóyìnbó tẹ́ wá ṣe ní orílẹ̀-èdè wa ń bì í. Tọ́ba wá délẹ̀ tán ẹ lọ káwọn tí ò ń da ọlọ́run darí jì tèmi sá ni pé ẹ jẹ́ ká ṣe nǹkan tí wọ́n ó lù àlákọọ́lẹ̀ tá a máa ronú nípa ẹ̀ tádẹ̀ máa yàn wá lọ́jọ́ iwájú. Ihun tẹ́ bá ṣe lónìí ọmọ yín gbà lọ́la ọmọ yín máa gbà. Ẹ jẹ́ gbìyànjú ká bí pẹ́ wọ àwọn tẹ́ ní ìṣòro kọ̀ọ̀kan ìṣòro mélòó náà dẹ̀ ni tí 1,000,000 tèkì ẹlòmíì 500,000 tèkì ẹlòmíì ẹlòmíì bẹ́ẹ̀ èmi ò tí ń bá ní dání màá ṣe àdẹ̀ ń ṣe níwọ̀n bá tá a lè ṣe. À ń ṣe níwọ̀n bá tá a lè ṣe kò gbà tá a bá tó àtẹ́gùn ká máa sọ pé mo ṣe báyìí ara ọlọ́run kọ́ wa bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin tó ṣe pé bẹ́ẹ̀ bá sófin ẹ̀ pariwo ẹ̀ ẹ bá fún yẹn ní 1,000 ẹ lè ní wọn lọ fi 100,000,000 kọ lọ fẹ polongo ẹ ẹyin ìwà kú ṣe kọlọhun ó yìnyín kẹ fi yíyìn tèèyàn sílẹ kọlọhun ó yìnyín kó gbé búrú jẹ léyìn lọwọ àánú lájọ rígbà o àánú owó ọdẹ ní di fíafíà o.
1: Àmì tó gbogbo ẹyin olóṣèlú wa ó dà pé bàbá àbànà ń gbórí sókè fẹ sàn kankan.
2: Ìlú Ọ̀yọ́ làwọn olóṣèlú wa.
0: Bámbámú mo yó.
1: Èmi ò mọ̀ pé mi ń pọ̀ mọ ẹnìkan.
2: Lẹ́nu ẹ̀ ìlú Ọ̀yọ́ tó ní pé tó bá lu iwájú aníbákan tábà tún lu ìbẹ́ yẹn aníbákan bákan ni wọ́n lu ìlú wọn tábà sọ̀rọ̀ látàárọ̀ dé ọjọ́ tó wá fi dìbò kó tó kúrò ilé tó tẹ̀ wá dùn mí bẹ̀ ni pé wọ́n wá pe àwọn èèyàn wọ́n sá wọn sóòrùn lórí ₦10 ₦20. Tí wọ́n bá lè wọlé pín wọ́n tó ti kọ́sẹ́ ìdí sínú yẹn.
0: Ẹ̀ ń fààyè yẹn lẹ̀ fún rẹ ni.
2: Àbí ẹ̀rí kan ṣùgbọ́n àwọn tẹ́ ẹ̀rí àyè yẹn ń gbà yẹn o láti fi kó èèyàn jọ. Ṣùgbọ́n ẹ̀rí àyè báyìí láti ṣàánú fáwọn tó yẹ kán ṣàánú fún. Ẹ̀rí ti yín gbọ́n lómi ẹja o. Tẹ̀rín ọ̀tá rí la ṣe mọ̀ àti ìmọ̀ta ẹni tó ń bọ̀. Ẹ jẹ́ ká ṣàánú. Mo wà lọ́wọ́ mi. Mà ṣe jùbẹ̀ ilé náà tí mò ń ṣe yìí kò sẹ́nì kankan tí ò a rí wọn ni tẹ́ bá rí wọn ẹ̀yìn gan fúnra yín ẹ̀rù ọlọ́run á bà yín pé ṣé ẹ̀dá kan náà tó làwọn eléyìí tá a fọn rere ẹ̀ ní ṣẹ́jú yìí ṣẹ́ni tó gbé àpò tó gbé dọ̀dọ̀ wá báyẹn jọ múra adọ́gbọ́n gbé ìmúṣẹ ẹgbẹ́ kan òun gan fúnra ẹ ti ń rùn nígbà tí ò ráyè wẹ̀ bó ṣe yẹ kó wẹ̀ ìtọ̀ rèé kò dẹ̀ ṣe yọ kúrò nínú àpò. Ó dẹ̀ ń gbé dání káàkiri bí ìgbà tó ń gbé àpamọ́ fáìlì tó ń gbé kiri láàrin ìgboro àbí ẹni tó yẹ pé ẹsẹ̀ ẹ̀ kọ̀ndẹ́m ẹ wo ìyá tó jọ sí ká tó gbé kúrò ń bì. Ìyá dédèjì èèyàn bíi mẹ́wàá ṣì ń gbé ọ̀sìn tó tún wá sanra ó rẹ ẹnìbọdè kó tó gbé jáde inú mọ́tò kó tó gbé wá stúdíò kó tó sọ̀rọ̀ kó tó ṣeun gbogbo. Ó tún bẹ̀bẹ̀ pé kinní ibẹ̀ ló ti lẹ́sẹ̀ méjì tó ń gbọ́ pé láyé ó tún jẹ́sẹ̀ yẹn mọ́lẹ̀ ó ní láyé ò nígbà tọ́lọ́run fàṣẹ sílẹ̀ wàá fa orí ò fẹ́ lọ́lọ́run bí ni. Ó lè rẹ́sẹ̀ lọ́rùn fa orí tèèyàn fà wàá máa fa tọ́lọ́run ó dẹ̀ máa jẹ́sẹ̀ yẹn mọ́lẹ̀ ẹsẹ̀ àní ó ti ẹ̀rẹ̀ mi báyìí máa jí mi níbi tó alápọ̀dé ọlá yẹn náà ò fi mọ̀ èèyàn. Ẹ jẹ́ ká ṣe èèyàn olóṣèlú ẹ jẹ́ ká ṣe kí n ṣe olóṣèlú nìkan ẹlòmíì wà tó jẹ́ pé láì jẹ́ pé ọ̀ràn ńlá já.

bẹ́ẹ̀ni ọlọ́run tó ni kọ́kọ́rọ́ agbára tirẹ̀ ní ìyìn tirẹ̀ ní ogó tirẹ̀ nùkan ṣoṣo ni ọlá àti ògo ní ọjọ́ gbogbo àti ní ìgbà gbogbo àti ní gbogbo ìgbà. Akínyin káàbọ̀, bíbélì pé wọ́n wò ó, ìmọ́lẹ̀ sì mọ́ wọn, ojú kò sì tì wọ́n.

0: ago méjìlá ọ̀sán
1: ni solution àwọn alágbára yóò máa wáyé.
0: Mo fẹ́ kí gbogbo wa lọ mọ̀ pé
1: wọ́n náà wọ́n kánsẹ̀lì mọ́ wa pẹ̀lú wòlíì.
0: Lẹ́yìn ìgbà tá a bá ṣe program tán,
1: ọ̀pọ̀lọpọ̀ olórí ẹ̀mí ló máa fi oore ìyìn ṣeṣẹ́ ìránṣẹ́.
0: Ẹ ṣàdẹ̀ tí mo bàbá wa dáadáa.
1: Ikọ̀ àti ìrìjú olódùmarè.
0: Apostle Jimoh Imole Ayo
1: àti màmá kọ́kọ́rọ́ agbára.
0: Prophetess Ife Oluwa Jimoh.
1: Wọ́n máa fi pè àti májẹ̀mú sọ̀rọ̀ àṣẹ.
0: Ẹ pé bàbá kọ́kọ́rọ́ agbára sórí ago yìí.
1: 0806430613 2.
0: Solution àwà ní gbogbo ọjọ́jọ́ Tuesday.
1: Gbogbo ènìyàn já àjọ pàdé níbẹ̀.
0: Gbogbo wa la máa ní ẹ̀rí rere.
2: Gbogbo èèyàn ẹ já àjọ pàdé níbẹ̀ torí gbogbo wa la máa ní ẹ̀rí rere ní orúkọ Jésù. Akinyin káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò kọ́kọ́rọ́ agbára tẹ̀ ń bọ́ lọ́wọ́lọ́wọ́. Àsìkò ti tó láti kẹ gbóhùn bàbá gẹ́gẹ́ bí ìṣe wọn. Bàbá ẹ káàbọ̀ sórí ètò.
3: Ẹ kúlé ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Mo kí gbogbo ènìyàn tó ń gbọ́ mi, mo dẹ̀ kú gbogbo etí tó ń gbọ́ mi ní Àkúrẹ́ ní Nàìjíríà àti Londo State. Ní gbogbo ibi tó bá ti ń gbọ́ mi, ogun tó bá ẹ sùn tó bá ẹ jí, ogun yẹn máa ṣẹ́.
2: Àmì Jésù.
3: Ìrànlọ́wọ́ tó ṣe é fojúrí àti tí ò ṣe é fojúrí á jáde sí ẹ.
2: Àmì.
3: Alágbára tó ń dúnkokò mọ́ ẹ lórúkọ Jésù, ó máa fi ayé sílẹ̀.
2: Àmì Jésù.
3: Ẹni tó yẹ kó kú kó lè sinmi ogun jíjà, ìkú máa pa.
2: Àmì.
3: Ìrànlọ́wọ́ ìgbédìde máa jáde sí ọ.
2: Àmì Jésù.
3: Gbogbo ibi tá mi bá ti jáde, mo sọ tẹ́lẹ̀ bí wòlíì Ọlọ́run, gbogbo alágbára ìdílé èyí tó sọ pé àti ṣe rẹ àti dìde rẹ àti làlùyọ rẹ ń bíun nínú lórúkọ Jésù Kristi Olùgbàlà, tó o bá rí àmì ṣe irú ẹ̀dá bẹ́ẹ̀ ó máa padà lẹ́yìn ẹ.
2: Àmì Jésù.
3: Tó bá wá lòun ní padà, Ọlọ́run máa fi kú sí lọ́wọ́ iṣẹ́.
2: Àmì.
3: Orúkọ mi ni Prophet Jimoh Imole Ayo, bàbá kọ́kọ́rọ́ agbára, ọkùnrin alágbára.
2: Bàbá ibo ni ilé ìjọsìn kọ́kọ́rọ́ agbára wà?
3: Ìjọ kọ́kọ́rọ́ agbára wà ní Ajíṣọlá Street beside Ayédún Primary School High School Àkúrẹ́ Ondo State. Program kan, program ta ma ni na ni ojo Sunday a ma nbere eto ijosan ojo Sunday wa ni ago mejo si ago mejila o ago mokanla. A ma nse program kan every Tuesday ta pe ni Solution Hour, wakati atuse ohun gbogbo lo nilo atuse.
2: Beni.
3: Ohun gbogbo lo nilo atuse, ti nkan ba baje atuse lo nilo, ti nkan ba daru atuse lo nilo, ti eniyan ba njagun o nilo atuse, bi ise re o lo dede o nilo atuse. Lọlọrun se gbe program yen kale fun gbogbo eniyan to ba ni igbagbọ ninu Jesu Olugbala lati wa darapo. Ti won ba de tin bo ton ma mu wa ni kegi, empty keg lati fi gba omi pepe mimo Oluwa ti Olorun ti pese si fún gbogbo ènìyàn bó ṣe rí nìyẹn.
2: Ṣé àyè wà láti rí yín wọ́n náà wọ̀n fún kánsẹ́lì?
3: Àyè wà fún kánsẹ́lì wọ́n náà wọ̀n. Gbogbo àwọn tó ń wá náà ni wọ́n máa ń testify pé mo máa ń ní oore ọ̀fẹ́ láti dá àwọn ènìyàn lóhùn wọ́n náà wọ̀n. Gbogbo àwọn tó bá ti wá, tá a bá ti ń parí program, ìgbà mi kan tó bẹ̀rẹ̀ gan mo lè dá yàn lóhùn, bó ta bá ti ń parí program báyìí, màá dúró láti dá gbogbo àwọn ènìyàn lóhùn.
2: Ọlọ́run ṣeun. Ẹ pe nọmba yín bàbá.
3: Nọmba tó máa pè mí sí lẹ́yìn ẹ̀yìn ètò ni kò pè mí o, 08064306132, 08064306132 or 08123071219 or 08123071219. Nọmba tó máa pè mí sí ni ẹ lẹ́yìn ètò ni kẹ́ pè.
2: Ẹ kọ sílẹ̀, ẹ lè pe bàbá lẹ́yìn ètò tí wọ́n bá ti kúrò.

0: lórí ètò gbogbo bẹ́ẹ̀ ṣe fẹ́ rìn lọ́la wọn ó ṣàlàyé fún yín lórí fóònù ní báyìí já farabalẹ̀ láti gbọ́ iṣẹ́ ìránṣẹ́ tòní tọ́lọ́run ti fi rán bàbá sí wa gẹ́gẹ́ bí ìṣe wọn.
1: ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run olúwa sọ fún mi pé gbogbo ènìyàn tó wáyé lónìí ogun gbogbo ènìyàn tó wáyé torí ilé ayé ta wà yìí ogun gan ni ilé ayé yìí so ẹni tó bá ti wáyé tó bá ti bá ara rẹ nínú ayé yìí ó ní ogun olúkálukú ló ní ogun tó ń jà ẹlòmíì máa jagun àárọ ẹlòmíì máa jagun ọ̀sán ẹlòmíì máa jagun alẹ́ ṣùgbọ́n olúwa ní kí n bá àwọn ènìyàn sọ̀rọ̀ nípa àrógo ṣáájú ológo àwọn kan wà wọ́n mọ tó fẹ́ dà ṣáájú ẹ àwọn kan wà ọjọ́ tó ti délé ayé ni wọ́n ti rí ògo yẹn wọ́n ti mọ̀ pé wọ́n ló máa yọ ìdílé yẹn nínú ìyà wọ́n ti mọ̀ pé wọ́n ló máa yọ ìyá ẹ àti bàbá ẹ nínú ìyà wọ́n ti mọ̀ pé ìwọ ló gbé ọ̀pá àṣẹ ìdílé yẹn dání so kò sí bí wọn ò ṣe ní gbógun tiẹ̀ àwọn tó borí ogun ògo ni ò pọ̀ àwọn tó gun ògo borí ló pọ̀ ogun ògo jẹ́ ogun tó yẹ pé kò sí ẹni tí ò ní jà tó bá fẹ́ dókè gbogbo àwọn tó wà lókè ni wọ́n ja ogun kan tàbí ìkejì kan tó dókè tí o bá sọ pé ò jagun ò fẹ́ dókè nìyẹn tó bá sọ pé ò fẹ́ ga ò fẹ́ jagun nìyẹn ogun àti ògo jọ rìn pọ̀ ni ó dàbí ẹ̀gbọ́n àti àbúrò sí ara wọn jésù kristi olùgbàlà tá à ń tẹ̀lé gan jagun ogun ló jà títí tó jà dé orí igi àgbélébú ogun ló jà so kò sí ẹni tó wà nínú ayé tí ò ní jagun ó dẹ̀ sọ fún wa ó ní nínú ayé ẹ ó rí ìpọ́njú dáṣọ sí pé inú ayé ìpọ́njú ni ayé ẹkún ayé òṣè ayé wàhálà ayé ìdààmú inú rẹ̀ la wà yìí so kò sí ẹnìkan tó wà nínú ayé tí ò ní ogun kan tàbí ìkejì tó ń jà ṣùgbọ́n ohun tó ṣe wá ni pé tá a fi pẹ́ nínú ogun ni pé a ò gbà fún ẹni tó tó borí ogun a ò gbà fún ẹni tó tó ṣẹ́gun fún wa a ò gbà fún ẹni tó jẹ́ pé a ò sá lọ bá ẹni tí ayé wa nílò láti borí ogun tá ń jà tá dẹ̀ lẹ́ni tá a máa sá lọ bá òun náà ni jésù kristi olùgbàlà òun náà la máa sá lọ bá lóòótọ́ jésù tá ń sọ̀rọ̀ yìí tó o bá ti invite ẹ sínú ayé rẹ kò ní wá ẹni téèyàn bá fìwé pè ló ń wá tó o bá ti invite ẹ sínú ayé rẹ kò ní wá nítorí pé jésù jẹ́ ẹnìkan tó pé gbogbo ènìyàn ló fẹ́ ṣùgbọ́n ó nílò láti invite ẹ wá sínú ayé ẹ jésù fúnra rẹ̀ òun náà jagun so gbogbo ẹ tó bá wà nínú ayé yìí dandan ni kó jagun nínú ìwé Matthew chapter 2 verse 19 nígbà tí Herodu kú kíyèsí angẹ́lì olúwa kan sì yọ sí joseph ní ojú àlá ní íjíbítì ó sì wí pé dìde gbé ọmọ ọwọ́ náà àti ìyá rẹ̀ kí o sì lọ sí ilẹ̀ ísírẹ́lì nítorí àwọn tí ó ń wá ẹ̀mí ọmọ ọwọ́ náà ti kú ẹnìkan wà mo sọ tẹ́lẹ̀ sí ayé ẹ gbogbo ẹnikẹ́ni tó ń gbógun tiẹ̀ ó máa jáde láyé gbogbo ẹni ní ẹ lára máa jáde láyé ẹni tí òjò ga máa jáde láyé ẹni tí òjò rìn jìnnà máa jáde láyé ẹni tó ní ayé ẹ lára máa jáde láyé ìrànlọ́wọ́ àtòkè wa máa jáde sí ẹ agbára tó fi máa borí ogun máa wọnú ẹ gbogbo ibi tí àmì bá ti jáde mo sọ tẹ́lẹ̀ bí wòlíì ọlọ́run àlàyé agbára tó fi máa borí ogun lé bàbá lórúkọ jésù ó máa wọnú ayé ẹ agbára tó fi máa borí ogun lé ìyá ó máa wọnú ayé ẹ agbára tó fi máa borí ogun ọ̀rẹ́ ó máa wọnú ayé ẹ jésù fúnra rẹ̀ jagun so àwa ènìyàn náà a nílò láti jagun ká tó dókè ẹni tí ò bá fẹ́ jagun kò fẹ́ dókè nìyẹn gbogbo àwọn tó dókè ló ní ogun kan tàbí ìkejì tí wọ́n jà bó ṣe rí nìyẹn tí kì í pé kó gbé báìbù ẹ ní ọ̀la kó dẹ̀ mú empty keg kó máa bọ̀ nínú program ọ̀la tó máa ní agbára níbi tí a sọ tẹ́lẹ̀ àti ọ̀rọ̀ tó lágbára máa jáde sínú ayé onípòjùpò tí àwọn èèyàn dẹ̀ máa gbégbé ọpẹ́ bó ṣe jẹ́ nìyẹn kò sí ẹni tó wà nínú ayé tí ò ní jagun.
0: ẹ ṣe bàbá ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ wípé gbogbo èèyàn pátá tó wà láyé ló ní ogun láti jà.
1: bẹ́ẹ̀ni sà
0: bàbá ṣé ká sọ pé wọ́n máa ń bí èèyàn mọ́ ogun ni.
1: wọ́n máa ń bí ni mọ́ ogun ni ogun jẹ́ nǹkan tó yẹ pé ní àtinú ọgbà édẹ́nì tí a ti ṣẹ̀ sí ọlọ́run tí ó ti fi ènìyàn ré ni ogun ti bẹ̀rẹ̀ whether you like it or not tó bá máa dìde ó jagun tó o fẹ́ o kọ̀ bó o sá fún wàá pàdé ẹ̀ wájú bó o sá fógun wàá pàdé ẹ̀ wájú bó o sọ pé o sá fógun níbi o máa lọ pàdé ẹ̀ níwájú kò sí escape road lórí ọ̀rọ̀ ogun gbogbo ènìyàn tó bá fẹ́ dókè ló máa jagun bó ṣe rí ni ogun ló máa ń gbé ògo dìde.
0: Ogun ló ń gbé ògo dìde.
1: Bẹ́ẹ̀ni sà, ogun ló ń gbé ògo dìde.
0: So kò sí ẹni tí ó dé òkè báyìí tí ò jagun sà.
1: Kò sẹ́ni tó wà lókè tí ò ní jagun. Tó o bá lọ bá ẹlòmíì tó bá sọ fún ẹ pé òun ò jẹ̀yà rí ìyá rẹ ti jẹ̀yà fún ni bàbá rẹ ti jẹ̀yà fún ni ìwo òré èèyàn dúró fún ẹ kí ló dé tó dúró fúnra ẹ bẹ́ẹ̀yàn bá rí ìyá àti bàbá dúró fún èèyàn máa ń dúró fúnra ẹ ni kò sí excuse má ṣe rere. ko si excuse pe mi o se rere en tori ogun dile ni o je ko se rere won a fa ini to do ya pe o ri ogun ogun to ju ti e lo lo face e o de so rire iya mi ati baba mi o si laye ni o je kin so rire won a fi eni to je pe ojo ti won bi ni ya ati baba e ku to de so rire so o ni excuse lati ma so rire gbogbo nkan to ba face laye ogun ogo re ni to ba ti se logo bere
0: baba e soro kan ni si pe won ma tun duro fun ni ni bi ogun jija o se baba ti iya yan le duro fun ni
1: be ni sir baba le duro fun ni se ri e mo to mu kopolopo pe ninu ogun ogun yen o se fun iya ati baba e iya ati baba e jagun ati duro nile oko iya re jagun titi ko ri le oko duro si lo se to sori omo baba re jagun ko ri yawo joko lodo e lo se tan sori omo ni dile won ki woso nyoc so ohun lo baba e o de rogun yen se lo se tan sori omo ogun ti iya ati baba o ba ti ri se omo lo ma ja
0: bo se ri ni ogun ti iya
1: ati ogun ti iya ati baba o ba ti le se ti o ba ti se fun won ori omo lo ti ma bere eni ti iya ati baba o ba fi foundation ilelele to ba ma fi foundation ilelele a gbadua dada tori a o ti break egun yen lori won so a obi o ni ise to po lati se lori omo te ba wo ese bi ti mo ka yen ninu we Matthew chapter 2 yen verse 19 je awon obi jesun won ko ipa to po joseph o sasun para o ri je o ri olorun loju koroju lati gba to kan lori oro omo yen be na ni maria o sasun para o ri olorun loju koroju lati gba to kan elomi fail lori omo lomo e se wonu ogun ti baba ti ya ba fail lori omo omo lo ma ja ogun yen so ko sen to wa saye ti oni jagun
0: so o se pataki bayi fun awon obi omo lati mura koko fi adura
1: be ni sir be ni sir be ni sir be ni sir
0: omo na ma na gere
1: be ni sir
0: gbera
1: ko body e ko gbera ni ola
0: si bi adura
1: mo ri nkan kan
0: okay baba
1: mo ri nkan kan sir
0: okay
1: won ma nje won pe won ma de iya won tun di omo won de awon mejeji soju kan na won de iya won tun de omo ogun to bori iya le bori omo ogun to ba bori baba le bori omo ogun to ba bori be ni sir yato si pe omo ri adu se ri awon adua kan wa to je pe iya ati baba lo ye ko gba fun yan ti omo omo ba ti wa ri iya ati baba gba fun o lo ma gba fun ra e to ba de ma break egun ti iya re ati baba re o ri break o ma break egun yen sugbon omo e lo ma je ile to daju nbe awon egun kan wa tan break nisin to je pe awa ko la ma joro e awon omo wa lo ma joro e ase sile ni ogun ti iya re jaku ti baba re jaku ni won ja lowo o lo se gbera iya re o gbera baba re o gbera bo se ngbo mi ohun gan lo fa ti wo funra re o se gbera ibi ti iya ti baba ba jagun de lomo ti nbere so ibi ti ibukun iya ti baba ba de ni omo ni tomo tin bere se mo pe Dafidi lo ba Israeli nigba to ku ibi to pari ise si ibe ni Solomon ti bere ibi to pari ijoba si ni Solomon ti bere so ka ni pe o fogun la na ni Solomon ma jagun awon ogun kan wa ti Solomon ja to pe Dafidi lo file fun sugbon a lo be leni ki olukaluku gbera ni ola lati wa gbara re le lowo ogun ajogunba ati lowo ogun arogo si ajologo
0: e se baba ka to bo si abala to kan ejo ibere kan ti mo tun ni wi pe bibeli ma nsoro ni igba gbogbo mo fe keko ba wa tan imole si laarin iseju meji o ni lati n ba ye johanu ni joborun ti di afagbara wo pe awon alagbara lo n fi pa gba e baba this expression eko ba wa
1: tan seri bi te soro nipa e o deep gan o nje mo pe bi eyan bi talika o ba sora talika po lorun apadi Benny, sir. Ben, your lower. Kosoko ma won a paddy. Ben, your lower. Kosoko ma won a paddy. Ben, your lower. Kosoko ko ni won re. Ben, your talika. Koni ko ni won re. Sherry. On to one pe ni kenyan lowo ninu aye kenyan ri ogo lo laye assignment kan ni loto to je pe gbogbo eniyan l'olorun gbe le lowo ati serere nile aye e je ki soro kan fun yin ti enikan ba dide eyan 100 a dide legbe
0: tenikan ba dide
1: to ba fa enikan dide enikan fa enikan dide ba se ndide niyan eyan kan ki da dide a ma n fara wa dide ni ohun to je ki dile mi wa loju kan ni pe ko se to dide nile yen to le fa won yoku dide ko sen to dide baba ati ya mi iye won ra de bi pe afi kon tun ma ba won bu ranse olohun won o sare bi oro aye omo won se ma da won sare afi kon ma ri mistake woli
0: ijoborun
1: ta fara o de ye opolopo ni pe ko si to ba ya o ma nilo woli ko ti bo se gboju to ko ti bo se madua gba to ko ti bo se mawe gba to ko ti bo se sumo lohun to o nilo gbufo o nilo enikan ti o gbohun oluwa be ni sir olorun pe o de da gbogbo nkan pe bibeli pe sir ko si be yan se sa gbogbo wa odo olorun la se sabo a kan se exercise ni
0: o ni joba run
1: odo e la odo eni gbogbo an sabo a kan se exercise ni odo e la sabo a joko de ke ni o joko sorun de gbogbo wa e ma se to wu yin ninu aye to ba je kogun bori ewo lo ma je bi ta je ba pa eje to ba runu gwa don lo joba run niyan Olorun o kin fi my dear ko kin fi da ejo elomi so pe ejo nbe Olorun aro kawo leri ta lo raye se Olorun raye ejo to fe ro Olorun in fact eje kin soro kan fun yin talika lo nparoju talika lo njaju e wo oro po lori e gbera ni ola gbogbo eti to ngbo mi gbera ni ola ma joye pe ko sowo ma fe serin bo bi o sowo lowo in fact ohun te eyan ba fara sise fun kin pe lowo e ohun te eyan ba fara sise fun ohun lo npe lowo eniyan elomi laziness lo dai eduo ko ready ati dide in fact esa nje mo pe eni ti o fe dide to ba ngbadua dide fun ari e bi ota e eni ti o fe ga to ba n correct ari e bi ota e awon kan wa to ye pe o n correct won bayi lo ye ko se rin bayi lo ye ko se rin won ri e bi ota won tori pe emi ma dide yan faye won le ai dide odidi emi kan ni ise ati ya odidi emi kan ni ofa ekun odidi emi kan ni to ye pe teyan ba le jade sa ati serere o le bo si ko sen to wa saye ti o ni ogun en to wa saye ko si en to wa saye ti o si awon to ti ri ogo re saju ogo re gbogbo awon to wa ninu bibeli gbogbo won ti ri ogo won Abraham baba agbaye awon ara ile re ti ri ogo re saju e lolorun se so pe Abraham jade ko ni le baba re fun iserere ko le serere seri elomi sa ibi ti ogun yen bori ede o lo lo bi odidi odun to po ni Eko o tun pare wa si le ba daddy e o wa mu ojule kan be o wa nso awon omo to n play ball awa ni ejo e ma gba bọlu lu ile baba awon o tori ohun o koja ibi ti baba awon wa ani kan ma wo dada ohun o koja la baba awon o tun fi se serinrin
0: iru eniyan ki lo le se baba
1: o fani afi ko dide lola ko mo ni nje mo pe elomi ogun ti sojo ori e darugbo ogun jade bi pe ogun de so dagba
0: o de
1: omo e kere de ni ogun ti change oju e si arugbo ogun ti bombardie cheri sa ibi to ma ndun mi de awon to gun ja yen gan awon na sakoju ogun da pattern akosa ye elomi o lo nje to ma je sun lalebo lo ni gberaga ju ladugbo Esa o deep ju be lo awon to gun ja gan awon lo ni gberaga ju to ba ri bi to tin gbadun awon na so pe so ku so na so nbe won o de ro wo nje je so ohun to ma se ni pe gbogbo eti to ngbo mi gbera hai lola ma bo wa dan wo wa ri pe rere ni oluwa abo ni ojo iponju
0: olorun seun baba pe fi number yin sita awon
1: number to ma pe mi si leyin eto ni o 080 6430 6132 080 6430 6132 or 081 2307 1219 081 2307 1219 ẹyin eto ni ko to pe mi o
0: ẹyin eto ni ke pe number ti baba a se pe e gbo gbogbo n ti baba so awon agba ti e so wi pe a closed mouth is a closed destiny a closed mouth is a closed destiny and bibeli gan o fi o support e ninu wewe only every man plans his way but the Lord directs his steps so ti onore le oluwa lowo gbe body e ko wa don christ jesu wo wa le mo pe rere ni oluwa kuro gbe body e kuro ni iro ni won pa kuro ni egbe na lie kuro ni egbe na lie ki wo le didi e ti won ti baba so mo de pe god will dash oro re ni oruko jesu bo ba wa to the shetan lati gba itusile eni ba ready fun itusile lo lohun ma tun sile e ja doke lohun
2: Third Redemption Ministry,
3: aka Kokoro Agbara.
2: Gbe ipade Solution Hour.
3: Yo ma waye ni gbogbo ojojo Tuesday.
2: Ti a pe akole re ni
3: Solution Hour.
2: Waka

0: ọ̀nà.
1: Ọlọ́run apostle ẹ̀ bàbá láti ṣetán
0: láti já gbogbo àjàgà.
1: Ọṣẹ́ àjàjọ pàdé
0: nínú solution àwà.
1: Wákàtí àtúnṣe
0: ní gbogbo ọjọ́jọ́ Tuesday.
1: Ilé ìjọsìn wa wà ní
0: Ajísọlá Street.
1: Ìyá ẹ̀dá Yedu Primary School.
0: Ẹ̀yìn Alákúrẹ́ Ondo State.
1: Tètè dé kó o lè ríbi jòkó.
0: Nítorí láti agogo mẹ́jọ àárọ̀
1: títí di aago méjìlá ọ̀sán
0: ni solution àwà alágbára yóò máa wáyé.
1: Mo fẹ́ kí gbogbo wa lọ mọ̀ pé
0: wọ́n náà wọ́n cancel mọ́ wa pẹ̀lú wòlíì.
1: Lẹ́yìn ìgbà tá a bá ṣe program tán,
0: ọ̀pọ̀lọpọ̀ olórí ẹ̀mí ló máa fi orin ìyìn ṣeṣẹ́ ìránṣẹ́.
1: Ẹ ṣàdé tí mo bàbá wa dáadáa.
0: Ikọ̀ àti ìrìjú olódùmarè.
1: Apostle Jimo Ìmọ́lẹ̀ Ayọ̀
0: àti màmá kọ́kọ́rọ́ agbára.
1: Prophetess Ife Olúwa Jimo.
0: Wọ́n máa fi pè àti májẹ̀mú sọ̀rọ̀ àṣẹ.
1: Ẹ pé bàbá kọ́kọ́rọ́ agbára sórí aago yìí.
0: 0806430613 2.
1: Solution àwà ní gbogbo ọjọ́jọ́ Tuesday.
0: Gbogbo ènìyàn já àjọ pàdé níbẹ̀.
1: Gbogbo wa la máa ní ẹ̀rí rere.
2: Gbogbo wa la máa ní ẹ̀rí rere ní orúkọ Jésù. Gẹ́gẹ́ ti gbọ́ nọ́mbà tí wọ́n pè bàbá náà dẹ̀ ti pe nọ́mbà wọn lẹ́kan. So ẹ̀kọ́ sílẹ̀ lẹ́yìn ètò ẹ lè pe bàbá bẹ́ẹ̀ ṣe fẹ́rìn ní ọ̀la tí ẹ ó fi dé ọ̀dọ̀ wọn. Wọ́n á tó ṣàlàyé fún yín lórí fóònù. Ní báyìí a ó pe studio line kí ẹ lè bá bàbá sọ̀rọ̀ tó bá ní ohun méjì tí ẹ fẹ́ bí bàbá kí wọ́n tó kúrò létò. 08055111010 08055111010 ẹ tún lè pè sí 07066771822 tó bá ní ohun tí ẹ fẹ́ bí bàbá ìlérè tó bá ní ohun tí ẹ fẹ́ kí wọ́n bá yín tan ìmọ́lẹ̀ sí kí wọ́n tó kúrò lórí ètò ìlàyẹn ń kọ lura 08055111010 08055111010 ẹ tún lè pè second line 07066771822. Hello. Orebete. Ẹ tún gbìyànjú ẹlẹ́kan sí ojú ọjọ́ yẹn rí bákan. Ẹ gbìyànjú bẹ́ẹ̀ ṣe ń try láti láàrin náà bẹ́ẹ̀ yẹn 08055111010. Hello. Orebete. 08055111010. Ẹjọ́ ẹ máa flash iṣẹ́ ní ká ẹ pè direct tó bá ní ohun tí ẹ fẹ́ bèrè lọ́wọ́ bàbá kí wọ́n tó kúrò lórí ètò 07066771822. Hello.
3: Hello, ẹ káàkiri.
2: Kí lorúkọ yín bọ̀lẹ́ tí ń pè?
3: Orúkọ mi Flora láti Àkúrẹ́.
2: Kí lẹ fẹ́ bá bàbá sọ?
3: Mo fẹ́ dẹ́gbẹ́ gbàdúrà fún àtìdílé mi.
4: Orúkọ Jésù.
3: Hello, ẹ ti pa ni.
4: Orúkọ Jésù.
3: Amen.
4: Orúkọ Jésù.
3: Amen.
4: Mo sọ tẹ́lẹ̀ bí wòlíì Ọlọ́run alàyè. Gbogbo alágbára tó fi pàṣán na ilé yẹn, àtún àti pàṣán rẹ̀ kí wọ́n gbiná sọnù.
3: Amen Jésù.
4: Gbogbo ẹni tó ń dáná ogun yá ìdílé lórúkọ Jésù rú ẹ̀dá bẹ́ẹ̀ ó máa bógun lọ.
3: Amen Jésù.
4: Gbogbo ọwọ́ ibi tí èṣù ń nà lórí ẹ̀yìn àti ìdílé yín lórúkọ Jésù ọwọ́ yẹn máa gbẹ dànù.
3: Amen Jésù.
4: Ẹ ó dìde tọmọtọmọ.
3: Amen.
4: Jésù Kristo Olúwa wa.
3: Amen.
4: Ẹ pè mí lẹ́yìn ètò God bless you.
2: Abi ke tun pe second line 07066 77. Hello ati nlo.
5: Hello sir.
2: Ki loruko yin bele tin pe?
5: Mo pe lati Ayedukọ.
2: Ki le fe?
5: Ejo mo ni di number yen ati ari number yen gbande ejo fa ke gbadura fun.
4: Orúkọ Jésù. Mo sọ tẹ́lẹ̀ bíi nọ́sírì olódùmarè gbogbo ẹ̀dákẹ́dá ènìyàn kéènìyàn èyí tó yàn dára láti máa gba omijé lójú yín lórúkọ Jésù Olùbàlà irú ẹ̀dá bẹ́ẹ̀ kó gbẹ dànù. Ọwọ́ tó kan àwọn ọmọ Íjíbítì lọ́jọ́ kínní àná tí wọ́n fi àwọn ọmọ Ísíráẹ̀lì sílẹ̀ láti máa lọ ọwọ́ yẹn owó agbára ni wọ́n ń pè gbogbo ọfà tó wà nínú ìdílé yín kọ́wọ́ yẹn ó mu kúrò. Ọwọ́ Jésù Olùbàlà kó láyé yín kọjá. Jésù Kristi Olúwa wa ẹ pè mí lẹ́yìn ètò God bless you.
2: Bàbá ẹ tún náà
5: máa. Ẹjọ́ tó yẹ ni Odechi ọ̀nà mo sọ.
2: Ok a máa tún pè ṣe ti gbọ́ màá máa tún pè ẹ ṣe. Bàbá wọn ni
4: kẹ́kẹ́. Nọ́mbà tẹ máa pè mí sí lẹ́yìn ètò lélẹ̀ nọ́mbà tó máa pè mí sí 08063071322 08123071322 or 08123071219 08123071219. 12:19 God bless you. Oruko mi ni Prophet Jimo Imole Ayo, baba kokoro agbara, okunrin alagbara.
2: E se kokoro agbara tu di ose tun bo pe lase Olorun. Evangelist Baboni lo nkin podabo.
0: Redemption Ministry
1: aka kokoro agbara
0: gbe ipade solution awa
1: ma waye ni gbogbo ojojo Tuesday
0: ti a pe akole re ni
1: solution awa
0: waka

0: Akura o do se.
1: Tete de ko le ri bi joko.
0: Nitori lati agogo mejo aro.
1: Titi di agogo meje la osan.
0: Ni solution awa lagbara yo ma waye.
1: O fe ki gbogbo wa lo mo pe.
0: Won na wo cancel mo wa pelu woli.
1: Leyin gba ta ba se program tan.
0: Opolopo olori emi lo ma fi ore yin sese iranse.
1: E sa de ti mo baba wa dada.
0: Iko ati iriju olodumare.
1: Apostle Jimo Imole Ayo
0: ati mama kokoro agbara.
1: Prophetess Ife Oluwa Jimo.
0: Mama fi pe ati majemu soro ase.
1: E pe baba kokoro agbara sori ago yi.
0: 0806430 6132.
1: Solution awa ni gbogbo ojojo Tuesday.
0: Gbogbo eniyan ja ajo pade nibe.
1: Gbogbo wa la ma ni eri rere.
2: Ilé-iṣẹ́ Glo 99.1 FM lẹ́ ń gbọ́ yẹn. Àtòrí tó sẹ́tò kí dómúdómú tó rinlẹ̀ dòdòdò. Pẹ̀lú àwọn ojúlówó ètò àti ìròyìn tí wọ́n manipulate pẹ̀lú àwọn àsọbú àsọré bí àsọṣègbè. Gbogbo báwọn kọ́rẹ́ǹtà fi ẹ̀sìn bá ṣe rí gangan gẹlẹ́ ṣe máa gbọ́ láì sálẹ̀ mọ́ àfàmọ́ àbùmọ́ àti àyọkúrò. Glo FM yìí máa gbá yìí o. Ẹ wò ó. Rédíò amìlótìtì tó kárí ayé lélẹ́yìí sá. Ó yá máa tẹ̀síwájú kí dédé ó máa glo papọ̀ papọ̀ bẹ́ẹ̀.
3: Gbàbí má gbàbẹ̀, gbàbẹ̀ má gbàbí, ibì kan lè yàn ó gbà táì débi àwọn rè. Ẹyà sọ wa kẹ́ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì Glo 99.1 FM ìjàpọ̀ Àkúrẹ́. Onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje, oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba, ẹ̀jẹ̀ àjọṣe.

0: gba ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó sùpá. Adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM, Àkúrẹ́ Àgbálẹ̀tù.
1: Rise, unleashing the next generation.

Bíbélì wípé orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sá wọnú rẹ̀ ó sì rí iyè. Ọ̀rọ̀ yìí ni mo fi ń kiyin káàbọ̀ sórí ètò wákàtí òmìnira níbi tí bàbá wa nínú Olúwa Prophet Samson Taiwo Adegoke ti máa ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá lọ́sọ̀ọ̀sẹ̀ lórí ìkànnì yìí. Ẹ wò tòní yóò tún lágbára púpọ̀. Ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀lẹ̀jẹ́ ká gbóhun tí ẹ̀mí tó ní fún gbogbo ìjọ.

0: òun ni alágbára.
1: Èyí ni ìjọ Christ Apostolic Church ilé àṣeyọrí. Tí ń pè gbogbo ènìyàn láti darapọ̀ mọ́ Ọlọ́run ní ìkànnì Grow 99.1 FM ìjápọ̀ nílùú Àkúrẹ́ ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago mẹ́ta àbọ̀ títí di aago mẹ́rin ọ̀sán lórí ètò àṣeyọrí ni tèmi pẹ̀lú wòlíì J. A. Fàlàyé bàbá àṣeyọrí. Ẹ darapọ̀ mọ́ wa lórí ìsìn ọ̀sẹ̀ṣẹ̀ wa. Ẹ̀kọ́ Bíbélì ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday láti aago márùn-ún ìrọ̀lẹ́ títí di aago méje alẹ́. Ìpàdé pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ ní ọjọ́ Àlàmísì Thursday láago márùn-ún ìrọ̀lẹ́ títí di aago méje alẹ́. Ní Second Gate ìjọ mímọ́ CAC ilé àṣeyọrí. Ẹ tún lè darapọ̀ mọ́ wa ní ọjọ́ rú Wednesday láago mẹ́sàn-án òwúrọ̀ títí di aago méjìlá ní orí òkè àṣeyọrí. Èyí tó kalẹ̀ sí Edu Village Quarry Stonework ní òpópónà Ṣàṣà. Jésù ni Olúwa.

0: méjì lètò yìí yóò máa pín sí.
1: Ìpele àkọ́kọ́ la ó ti máa mẹ́nuba àwọn ìdojúkọ tá à ń rí nínú ìgbéyàwó lóde òní àti àtúnṣe sí wọn.
0: Ìpele ìkejì la ó ti máa kán lu agodo ìfẹ́.
1: Gbà ya fọkàn
0: gbọ̀kọ̀ fàyà.
1: That is matchmaking.
0: Ẹ pè wá kẹ́ ẹ tún kọ lẹ́tà sí wa lórí ètò yìí.
1: Fún ìbéèrè ẹ pè wá sí
0: 08035632.
1: Today's own with Ọ̀làlójú.
2: Ẹ máa bọ̀.
3: Ìgbà tí ìtúsílẹ̀ bá wáyé kí ìtìyàn ó tó yí padà torí pé pẹ̀lú ọwọ́ agbára ni Ọlọ́run fi mú àwọn ọmọ Ísíráélì kúrò nínú ìgbèkùn nílé àjòjì. Ètò wákàtí ìtúsílẹ̀ rèé 30 ìṣẹ́jú tó kún fún òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti lè ṣe ìránṣẹ́ Mountain of Deliverance and Holiness Ministry orí òkè Àgùnlà tó wà ní kìlómítà 2 Agamo Road Ìta Ògbólú nípínlẹ̀ Òǹdó. Ní gbogbo ọjọ́ Wednesday láago 5:00 ìrọ̀lẹ́ ẹni Ọlọ́run pé ló yàn ẹni tó yàn ló ṣe lógo ẹ pàdé Pastor Oladipo Bankole níbi wọn yóò ṣe máa fi ògi di ọ̀rọ̀ Ọlọ́run láìlábùlà ṣùgbọ́n tó kún fún ìtúsílẹ̀ nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ àti sàtánì bọ̀wà. Ọjọ́ Wednesday ni o 5:30-6 p.m. fún àdúrà àti ìtọ́ni ẹ pé bàbá orí òkè Àgùnlà sórí nọ́mbà yìí 08054234466. Ọ̀rọ̀ Olúwa dúró títí láì ọ̀rọ̀ yìí sì ni ìhìn rere tí à ń wàásù fún gbogbo ènìyàn. Ẹ̀rí rẹ dájú nípa ìtúsílẹ̀ àtòkè wá.
4: Ẹ̀yin olólùfẹ́ àti ẹ̀yin tó ń wá ìfẹ́.
5: Ẹ káàbọ̀ sí ọgbà ìfẹ́, ètò tó ń fún ọkàn láyọ̀ àti ìtura.
4: Pẹ̀lú olólùfẹ́ ẹ̀yin MC Chochike.
5: A ó ka àwọn ìkíni fún olólùfẹ́ tí o yàn láàyò.
6: A ó tún fi àwọn orin ìfẹ́
5: gbé e lárugẹ. A ó tún bá yín wá ìfẹ́ tòótọ́. Ẹ ó tún láǹfààní láti máa gbọ́ àwọn àṣírí ìkọ̀kọ̀ Secret Place.
7: Ó tó ìfẹ́ kún màlúwẹ̀. Bínú ìfẹ́ jó mi ò kò yá.
8: Láti agogo mẹ́sàn-án sí agogo mẹ́wàá ní gbogbo ọjọ́ Wednesday.
4: Ní kẹ́ pàdé bàbá ìfẹ́ Olúkáyọ̀dé Ajayi Chochi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí Chochike.
5: Bẹ́ẹ̀ni, ẹ darapọ̀ mọ́ mi lórí ìkànnì Glow 99.1 FM Ìjàgbó Estate Àkúrẹ́.
9: Ìfẹ́ là kọ jẹ́ òfin o.
5: Ọgbà ìfẹ́, ìfẹ́ ni gbogbo nǹkan, ìrìnàjò ìfẹ́ wa ò ní dànù.
10: Nípa òjò nígbà ẹ̀rọ, ọkọ̀ ìfẹ́ wa ò ní dànù.
11: Ìkànnì Glow FM Àkúrẹ́ oríṣiríṣi inú ẹyọ kan tó tún ta wọn yọ rédíò.

0: ẹnlẹ́ o ẹ̀yin èèyàn wa kí n pe ẹ̀ kúrò lónìí àkójọpọ̀ ìròyìn la mú wa fún yín láti kàn ní glo 99.1 fm ìjàpọ̀ state àkúrẹ́ olúwa rẹ̀ mílẹ́kùn ìdòwò lórúkọ tèmi ṣáájú kókó tí ń bẹnu ìròyìn náà rèé. Ìjọba ìpínlẹ̀ Ondo ti bẹ̀rẹ̀ àtúnṣe pópónà Ìwárọ̀ọ̀kà. Àwọn agbébọn tẹnikẹ́ni kò tí ì dámọ̀ ni wọ́n ti ṣe àkọlù sí ibùdó iléeṣẹ́ ológun ti ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilẹ̀ China ló ti ṣẹ́ lórí pípèsè àwòrán iléeṣẹ́ ológun ti ń bẹ ní ilẹ̀ America léyìí tó fìdí pagbá sí Jordan. Àròyìn kẹ dúró pẹ̀lú wa o. Ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Àtúnṣe tí ń lọ ní àwọn pópónà lọ́kanòjọ̀kan ní ìpínlẹ̀ Ondo ló ti mú ìtura bá àwọn olùgbé tó sì ti mú kí ìrìnkèrindò kó mọ rọrùn sí káàkiri àwọn ìlú lọ́kanòjọ̀kan pẹ̀lú bí ìjọba ti ń tẹ̀síwájú nínú akitiyan rẹ̀ láti mọ ṣàmójútó àwọn pópónà léyìí tó kù díẹ̀ káàtó. Alága àjọ tí mójútó ìdàgbàsókè ìlú Ìwárọ̀ọ̀kà Délé Bọ́lọ́run dúró sọ pé àjọ ọ̀hún náà ni ó ní ìdùnnú pẹ̀lú ìgbésẹ̀ yìí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn olùgbé kan tún fi èròngbà ọkàn wọn hàn pẹ̀lú bí wọ́n ti ń ké sí ìjọba àpapọ̀ láti ri pé ó ṣe àwọn pópónà ọ̀hún ní bó ti tọ́ àti ní bó ti yẹ. Ẹni tí ó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn Gúúsù Àkókó Ayọ̀ Àjànà ó sọ pé àjọ ọ̀hún iná ni ó ti ń gbájúmọ́ bí yóò ti mọ ṣe àwọn pópónà ti ń bẹ ní ìgbèríko láti lè mú kí ìrìnkèrindò àwọn ènìyàn tó fi mọ́ àwọn ọjà wọn kí ó lè rọrùn sí i. Fún àwọn olùgbé ní Ìwárọ̀ọ̀kà ni àtúnṣe yìí ti mú ìrọ̀rùn dé bá ṣùgbọ́n tí wọ́n ń fẹ́ kí ìjọba wá ojútùú ọlọ́jọ́ pípẹ́ sí ìṣòro ẹ̀kún omi léyìí ti ń ba agbègbè wọn fínra. Ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ yìí Olúṣẹ́gun Ọbásanjọ́ ló ti bẹnu àtẹ́ lu àkọlù sáwọn ààrẹ tako àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ nílẹ̀ South Africa tó sì ń jẹ́ kó di mímọ̀ pé ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú wíwọlé lọ́nà àìtọ́ ni ló yẹ kí wọ́n mọ gbájúmọ́ nípa ṣíṣàmúlò òfin kàkàkí wọ́n mọ ṣàmúlò súlàsúgbà. Ọbásanjọ́ iná ni ó sọ̀rọ̀ yìí níbi ètò kan níbi tí ó ti rántí ipa tí Nàìjíríà ti ó kó láti ṣe àtìlẹ́yìn fún ilẹ̀ South Africa tako ìjọba àwọn aláwọ̀ funfun nílẹ̀ South Africa ṣùgbọ́n tó ń jẹ́ kó di mọ̀ pé ìkópa Nàìjíríà iná ni kì í ṣe láti gba èrè lọ́kanòjọ̀kan ṣùgbọ́n láti lè mọ dẹ́yẹ sí fífọwọ́rọ́ àwọn ènìyàn aláwọ̀ dúdú sẹ́yìn. Àwọn ìdílé ọ̀jọ̀gbọ́n àti abilékọ Adédayọ̀ Afẹ́ tó fi mọ́ ìdílé ọ̀gbẹ́ni àti abilékọ Ìsárìndé ni wọ́n ti dá àwọn ọmọ wọn pọ̀ nínú ìgbéyàwó mímọ́ ní ọjọ́ Àbámẹ́ta ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Àṣojú kọ̀ròyìn wa Rachel Salami ti ń bẹ níbi ètò ọ̀hún ó mú ròyìn wá ẹ jẹ́ ká gbọ́ látẹnu Oyindàmọ́lá Ògúnmọ́lú.
1: Balùkún ní ìlú Àkùrẹ́ ní ọjọ́ Àbámẹ́ta ọjọ́ kejìlá oṣù kẹsàn-án bí ẹbí àti àwọn ọ̀rẹ́ ṣe péjọ láti ṣàjọyọ̀ sí ìṣọ̀kan Goodness Adérìnyọlá àti Elisha Olúwadámilọlá nínú ìgbéyàwó wọn. Ayẹyẹ náà wáyé ní Redeem Higher Grand Cathedral tó wà ní Olúwatúyì ní ìlú Àkùrẹ́ ní ìpínlẹ̀ Ondo tí ayẹyẹ ìgbéyàwó tẹ̀lé ní St. Luke Anglican Center ní Ìdè Àgbà Tuntun ní ìpínlẹ̀ Ondo. Èyí kọ́ àwọn ẹbí ọ̀rẹ́ àti àwọn olólùfẹ́ jọ láti bá tọkọtaya tuntun náà ṣe ayẹyẹ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìpele tuntun nínú ìgbésí ayé wọn. Bí ayọ̀ àti ìdùnnú ṣe kún ayẹyẹ náà tọkọtaya tuntun náà sọ bí ọkàn wọn ṣe rí wọ́n sì ṣàpèjúwe ọjọ́ náà gẹ́gẹ́ bí àkókò pàtàkì nínú ìrìnàjò wọn papọ̀. Yàtọ̀ sí ayẹyẹ, ìgbéyàwó tún jẹ́ ìbẹ̀rẹ̀ ìrìnàjò láàrin tọkọtaya. Nítorí èyí tọkọtaya náà fún àwọn tó ń fẹ́ra wọn lọ́nà ní ìmọ̀ràn tí wọ́n sì lo ìrírí wọn gẹ́gẹ́ bí àpèjúwe. Fún àwọn ẹbí pàápàá jùlọ àwọn òbí ìyàwó ayẹyẹ náà kì í ṣe àkókò ayọ̀ nìkan ṣùgbọ́n ó tún jẹ́ àkókò tí ó kún fún ìmóríyá bí wọ́n ṣe rí ọmọ wọn tó ń bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun. Bí tọkọtaya tuntun náà ṣe ń bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn papọ̀ àwọn òbí ìyàwó náà tún bá wọn sọ̀rọ̀ ọgbọ́n ó tún gbà wọn ní ìmọ̀ràn ní ìrètí pé àwọn ìmọ̀ràn náà yóò ràn wọ́n lọ́wọ́ nínú ìgbéyàwó wọn. ebi ore ati awon olufe ti won si ba won oyo lori ayeye igbeyawo won ojo na kin se pe won fi so awon mejeje po nikan sugbon o tun je akoko ti ebi meji pade ti won si de okan ninu ife ati ireti fun ojo ola
0: agbadura ki olorun fun igbeyawo won ni ayo osunsun oyin damola ogunmolo lati ipinle oyo awon agbebon tenikeni ko itimo ni royin so pe won ti se akolu si ibudo ologun tin be ni igbeti si igboho nijoba ibile ore lope ni ipinle oyo pelu bi won ti danosun okan lara awon ibudo ologun ohun ati oko ipara rokan ile se ologun ohun je ko di mo pe o ngba ipe pa jawiri pe awon agbebon kora na ni won ti se akolu si ibudo ohun to si je pe logan ina ni o ti ko awon osise lo si agbegbe na to fi mo awon eso alabo mi ewe awon olusakolo yi ina ni won ti fese fe ko to di pe iko awon eso alabo de si oriko ohun polobi iwadi tin lo lowo lati le mo pato bi oro ohun ti sele nipa bi awon agbebo ohun ti se akolo si ibodo ologun tin be ni ipinle oyo kodini eyan medogun ti royin so pe won ti gbe mimi latowo awon agbebon jalo lawon ori kokokan ni ijoba ibile gusu jos ijoba ibile mangu ati ijoba ibile riom ni ipinle plateau pelu bi royin tin je kodimo pe eyan mesan lara won ina ni won ririn ajo lo si ilu Jos iroyin je kodimo pe won gbe mi lenu awon aririn ajo ohun lati wo awon afrasi aserubalo pelu bi won ti dana ibon bo oko won ni ilu Dungus nijoba ibile gusu Jos nigbati won gbe mi lenu awon miran lawon akolu mi ni Mangu ati Rayom akoja paro yin wa le 30 si lati kan ni glow 99.1 fm japwe state kure baba pada de la mote si wajo emo yukuro an pada bo ashinwe ka bo pada si ara royin ni kan ni glow 99.1 fm japwe state kure ele bawa dore lori awon kan ni ibani dore wa won www.glowfmradio.com loju opo x wa glow 91 fm loju opo facebook wa glow 99.1 fm kure instagram wa glow 91 fm loju opo youtube wa glow fm nigeria ele gba itakun opo glow fm lori ka ipate itakun si google play store tabi kegbe wa lori ero radio garden nibi kibi ti e ba wa lodi agbaye bakan na le fi iroyin sowo si ara ikoroyin jo wa lori awon number yi 0704 7001991 tabi 0805 3335045 ako jopo iroyin wa inte so waju awon ilu basirka ni ipinle jigawa ni won ti tu ya jade lati le gbadura olojo meta fun ojo leyin oda fun gba pipe leyi ti o ti ba ire oko won je adura yi lo ti bere lati nkan bi ojo meji seyin ti yo si pari loni pelu bi awon olugbe kan na si tun fi awe kun eleyi ti won tin se lati wa oju aanu ala iroyin je kodimo pe adura pataki ina ni won ti se agbekale re lati le gbadura si olorun nipa akude ojo leyi ti o ti mu inira ba pupo ninu won lati ipinle adamawa ni royin ti je kodimo pe awon omo ologun ile ise adinkai ini won ti fi sikun fi mo awon afrasi ajinigbe mefa ni ori oke soktu nijoba ibile song ni ipinle adamawa ile ise ologun ohun tun so pe ohun tun gba awon omo iko boko haram ati ti iswap ti won ti yonda ara won ni ilu borgozo nijoba ibile kaga ni ipinle borno eni to je adele akowe lukuro ni ekun ohun eyun mohammed goni lo soro yi di mimo loni ninu asiade kan ewe o je kudimo pe latari itawelobo awon eniyan eniyan wo fi te awon afrasi ajinigbe mefa na ni bayi ninu iroyin lati ile okere ilu Beijing loni lo ti fi patari iroyin tin je ko dimo pe ile China ni o ti npese awon aworan ile ise ologun leyi tin be ni Jordan sowo ilu Tehran leyin ati saaju akolu ile Iran leyi ti o gbemi lenu awon omologun ile America meta iroyin lati ilu lati ile ohun je ko di mimo pe eleyi na ni ko seyin akolu leyi ti Iran se si Jordan ni ojo kita din ogun osu keje odun ta wa yi okan lara awon osise ile isologun ile America ti ko fuko elede o muroyin wa pe loto ni isele o nsele sugbon ti ko da ko awon tin be leyin isele ohun be si ni o nje ko di mimo pe won o le debi oro ohun ru ile Beijing patapata koniju bayi lo lori akojopo iroyin wa fun le oni lati kan ni glow 99.1 fm japo state akure ka to ma lo egbo koko ta menuba le kan si Shaju lati muroyin wa fun yin pe atunse leyi tin lo lowo lawon popo na kakiri ipinle Ondo nlo ti mu itura ati irorunba awon olugbe to si tin jawe so bi irinkerindo kakiri awon ilu loko jokan pelu bi ijoba tin de siwaju ninu akitiyan re lati mo samojuto awon popo na leyi ti o ti buru jai sunje ko di mimo fun yin pe awon agbebon tenikeni ko ti mo yin iroyin so pe won ti se akolu si ibudo ile ise ologun tin be ni igbeti si igboho nijoba ibile ore lope nipinle oyo ti won dano sun okan lara awon ibudo ohun ti won tun kan na lo oko ipara ro ile ise ologun na lakotan lati muroyin wa lati ile okere pe ilu Beijing na ni o ti fi patari awon iroyin tin so pe ile China ni o ti npese awon aworan lati ile ise ologun ile America ati o fidi pagba si Jordan sowo ile Tehran leyi ti o waye saaju ati leyin igba ti won ti gbemi lenu awon omo ologun ile America meta latowo akolu ile Iran bi a ridere elori akojopo iroyin wa fun le oni lati kan ni glow 99.1 fm japo state kure comfort o molafe lolotu iroyin oluwa remi lekun idowo loka seti igboyin e seun te ba wa gbo o daro kasun re

ẹ ṣeun ṣeun tẹ́ ń fara balẹ̀ gbọ́ ètò ṣọwọ́yá nìkànnì glow 99.1 fm Orlando Award ní ń dá wàhálà ráyá ẹ̀yìn náà kú mọ̀ pé bónírèsé bá lòun òfin gbámọ́ èyí tó ti fínlẹ̀ ò lè parun lónìí ohun tí a ṣe àgbéyẹ̀wò ẹ̀ dáadáa òun ni mo fẹ́ ka gbọ́ lágbọ́kọ́gbọ́n ka gbọ́ ka kíyèsí dáadáa ka gbọ́ ka fi ṣòdiwọ̀n iṣẹ́ tá à ń ṣe kíṣẹ́ wa ó lè tẹ̀wájú bẹ́ẹ̀ ni a ti ṣiṣẹ́ òun dáadáa lónìí ṣùgbọ́n kó tó di pé màá ha ohun tí mo fẹ́ mú wá lónìí lè kanna mo fẹ́ bi wá wípé bó o níṣẹ́ tiẹ̀ ṣe lọ lónìí ṣe dáadáa ni ṣé àwọn nǹkan tá a ní lọ́kàn láti ṣe ṣé gbogbo ẹ̀ la ṣe àwọn ohun tá a ṣe ṣó tẹ́ wa lọ́rùn ṣá ẹ bá a ti ṣe ṣókù díẹ̀ káàtó ni àbó fọ apá kan jà mọ́ èyí òwú tó bá rí mo máa ń tẹnu mọ lórí ètò ṣọwọ́yá wípé lọ́pọ̀ ọgbà nǹkan lè má rí bá a ti fẹ́ àwọn owó ta ní lọ́kàn láti pa a lè má pa wọ́n iye ta ní lọ́kàn gẹ́gẹ́ bí àfojúsùn àti rí a lè má rí ṣùgbọ́n má jẹ́ kí èyí dá ìrẹ̀wẹ̀sì ọkàn sí wa lọ́kàn bá a ti fẹ́ máa lọ láti forí alẹ́ ibùsùn láàárọ̀ ní lọ́wọ́ tàṣálẹ̀ tòní ẹ jẹ́ ká ní lọ́kàn yìí pé ọ̀la tún ni àkókò míì láti gbìyànjú ẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ má jẹ́ kí ó dá àìbalẹ̀ ọkàn sí wa lọ́kàn wípé bá a ti jára mọ tó lónìí náà kò tí ì kájú ẹ̀ tí wá ní láti sun orun mẹ́ta tọmọ ọkùnrin ń sùn bẹ́ẹ̀ bá sì jóbìnrin náà ẹ sorun mẹ́ta tọmọ olúwàbí ń sùn ẹrú ẹ pé àrò àtọ̀dọ̀fin inú yín ẹ wá wo ọ̀nà tẹ́ ẹ fi ṣe ẹyin lónìí ẹ wo ọ̀nà tẹ́ ẹ gbé gbà kí làwọn èsì tẹ́ ẹ gbọ́ kí làwọn ọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́ ọ̀nà wo lẹ fi bá àwọn oníbàárà yín lò irú àwọn iṣẹ́ wo ló wá síwájú yín kí làwọn nǹkan táwọn èèyàn ń sọ nípa iṣẹ́ tẹ́ ẹ ṣe fún wọn ẹrú gbogbo ẹ pọ̀ ẹ sọ ẹrú gbogbo ẹ pọ̀ ẹ sọ́dọ̀ kan ẹ wá béèrè lọ́wọ́ ara yín wípé ọ̀nà owó gan ni mo fi lè ṣiṣẹ́ mẹ́ta fi gbé pẹ́ẹ́lí sí ẹ má jẹ́ kí àwọn ọ̀rọ̀ òdì àwọn nǹkan tí ò múnú yín dùn kó wá jẹ́ gẹ́gẹ́ bí ohun ìdíwọ́ àti ìdènà láti ru ọ̀nà àbáyọ sóhun tó kàn nínú iṣẹ́ yín o nítorí pé ìdí iṣẹ́ ẹni láti ń mọni lọ́lẹ̀ bá a bá sì dédi iṣẹ́ èèyàn náà a mọ̀ bóyá kíkanjú ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ má jẹ́ kí ìjákulẹ̀ òní kó bẹ́gi dínà àṣeyọrí ọ̀la kò jẹ́ bó ti lóhùn jẹ́ ṣùgbọ́n ó ní nǹkan kan tí mo fẹ́ ká mọ̀ lábala ọ̀rọ̀ ìṣítí lórí ètò ṣọwọ́yá fún tòní léètà tó fi síra wa nígbẹ́rẹ́ pàkọ́ ẹ wò ó ó ní iléeṣẹ́ méjì kan tó gbajúgbajà lágbàáyé tó sì jẹ́ pé ọwọ́ tí wọ́n fi ṣiṣẹ́ wọn ọ̀nà tí wọ́n gbéṣẹ́ wọn gbà títí dòní olónìí ọ̀kan ti kú ó ti di ohun ìgbàgbé ọ̀kan sì rápálá ó ń ṣiṣẹ́ ó sì ń tẹ̀wájú iṣẹ́ títí dòní olónìí iléeṣẹ́ méjì wo ni mò ń perí màá fi ṣe àfiwé a àbí kí n fi ṣe àfiwé k àti fi kí iléeṣẹ́ àkọ́kọ́ dúró fún k kí iléeṣẹ́ ẹlẹ́ẹ̀kejì kò dúró fún fi ìyẹn lẹ́tà f tí má ti padà dé mò ń hálẹ̀ kánná bọ̀ ni nítorí ó ní nǹkan kan tí mo fẹ́ yọ ó sì ní ẹ̀kọ́ kan tí mo fẹ́ ká kọ́ nínú ìgbésí ayé àwọn iléeṣẹ́ méjèèjì yìí àti ọ̀nà tí ọ̀kan fi dúró kọ́rin kése àti ohun tó ṣokùnfà ikú ẹlẹ́ẹ̀kejì mò ń bọ̀ mi ò tí ì dé gbogbo ara mò fi ń bọ̀ ẹ kú kalẹ̀ tó ṣọwọ́ yá ń tẹ̀ wájú.

ẹ ṣeun ṣeun ẹ kú farabalẹ̀ ìbánigbọ́ ètò ìṣọwọ́ ya fún tòní ó ń tẹ̀wájú ẹ ṣeun tẹ̀ ń darapọ̀ mọ́ àtẹ̀yìn bá ṣe ń yí ẹ̀rọ rédíò yín sí ìkànnì glo 99.1 fm ètò ìṣọwọ́ ya ló ń bá fẹ́fẹ́ dọ̀rẹ́ níbi tí a ti ń lo àwọn rí àsìkò tó ń tọrọ sí ti ṣera wa ń pẹ̀lẹ́ kíra wa ku iṣẹ́ àtàárọ̀ ó dá ní nǹkan kan tí èmi àti àwọn kan la ń sọ fi ọ̀rọ̀ jẹ̀wọ̀ ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn a wá ń sọ àwọn nǹkan tó ti wá tó ti lọ ibo gan la sọ̀rọ̀ ń dé ńgbà náà a ń sọ àwọn àyípadà ọlọ́kan òjọ̀kan tó ń dé bá àwọn nǹkan tá à ń rí àwọn nǹkan tá à ń ṣe àwọn ìrírí ayé òde òní àti bí àyípadà ti ń dé bá wọn lọ́kan òjọ̀kan ibẹ̀ gangan ni ẹnìkan láàrin wa níbi tí a ti ń sọ̀rọ̀ ló wá ó sọ nǹkan kan tí mo sì fẹ́ kí a ṣe ronú kan ló ní aṣálẹ̀ tòní ó náà ni pé ó ní ẹ̀ máa sinmi ti yín jàre ó ní sẹ́yìn òmọ̀ yí pé àsìkò lowó ni àsìkò lowó ọ̀rọ̀ yìí jẹ́ nǹkan tí ó wúwo létí mi dáadáa bẹ́ẹ̀ gẹ́gẹ́ nígbà tí mo wá ń ronú kan ọ̀rọ̀ yìí wípé àsìkò lowó mo wá rí pé lóòótọ́ ni ẹni tó sọ pé àsìkò lowó kò kúkú jayò pa mo wá ronú kan wípé láwọn ìgbà kan wo àyíká yín ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló jẹ́ wípé mo mọ àwọn ènìyàn tó jẹ́ pé omi inú ọ̀rá ta mọ̀ sí ice water ń gbà náà ní okoòwò tí wọ́n gbájúmọ́ tí wọ́n fi ń tọ́mọ tí wọ́n sì fi ń dá nǹkan rere ṣe ṣùgbọ́n láyé òde òní tó bá lẹ́ni tí ó rọ ice water tó ń tà á lójú títì wọn ò ní wo ọ̀dọ́ ẹ̀ òun ló yíra padà tó di omi tí wọ́n ń pọn sínú ọ̀rá yẹn sachet water táwọn kan ń pè ní pure water àsìkò ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ lọ lérò àsìkò bẹ́ẹ̀ lórí wípé àsìkò lówó lóòótọ́ ẹ wo àwọn ènìyàn tó jẹ́ wípé wọ́n fi call center wọ́n okoòwò kan pàtàkì ní call center ń gbà kan tó pé tẹ bá fẹ́ lọ pé ìpè ìṣẹ́jú kan ṣé 30 naira àbí 20 naira kan náà ń gbà nígbà tí ẹ̀rọ ìléwọ́ tí ìdí tọ́rọ́ fọ́kálé àsìkò náà dé ọ̀pọ̀lọpọ̀ ló mú iṣẹ́ call center láàyò ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ fásitì call center ni wọ́n ṣí wọ́n jókòó tì í ó dowó fọ́pọ̀lọpọ̀ ó dọ̀rọ̀ fọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n láyé òde òní tó bá lẹ́ni tó gbọ́ umbrella síta tó ní káà máa kọ́ lọ́dọ̀ ọ̀hún ṣe mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ó ti ó fẹ́ ṣòwò ṣọ́ọ̀tì ni àsìkò ìgbà náà ó dowó ṣùgbọ́n lásìkò yìí ń kọ́ o call center ò jáwó mọ́ bíi ti tẹ́lẹ̀ fún ìdí èyí òun ni wípé gbogbo àǹfààní tó bá wá síwájú wa gbogbo èrò tọlọ́run bá fi sí wa lọ́kàn láti jẹ́ ká dín ńlá ló yẹ ká ṣiṣẹ́ tọ̀ nítorí pé àkíbà mọ àwọn àsìkò tí ọlọ́run ọba yóò ṣe àmì sí àwọn èrò tó ń sọ sí wa lọ́kàn ẹ má jẹ́ kí ọlọ́run má ṣe oníkálukú wa ní afárá sínú kú nítorí ọ̀pọ̀lọpọ̀ ló ní àlá àti ìran àti dín ńlá ṣùgbọ́n nítorí pé ó fi ẹsẹ̀ falẹ̀ nítorí pé kò gbé ìgbésẹ̀ lásìkò tó yẹ kó gbé ìgbésẹ̀ lẹ́yìn èyí lẹ́yìn òrẹ́yìn ó di ẹni tó jẹ́ wípé ó ń fi àrà sínú àrà ń sì ń rà mọ́ nínú kò sì mọ nǹkan tó máa ṣe lórí ẹ̀ nítorí pé ó kùnà láti gbé ìgbésẹ̀ lórí àrà eléyìí tó lọ́n bá mi fèsì nínú nítorí pé ọ̀rọ̀ tí mò ń bábọ̀ pé àsìkò lówó bẹ́ẹ̀ ni àsìkò lówó ní tòótọ́ fún gbogbo ẹni tó bá lárojinlẹ̀ tó bá sì mọ bí àlùyọ ti ṣe máa ń dé bẹ́ẹ̀ dá nítorí pé lẹ́mìn àlùyọ á dé lẹ́mìn nǹkan á yí padà àwọn ayé á sì kọjú sí ọjà kan wọ́n bẹ̀rẹ̀ sí ni máa rà ní wìtìwìtì àsìkò míì àtún yí bírí ọpọ́n àtún sunkan ìlú ẹ̀sùn sunkan míì ìdí nìyí tí mo fi ní ẹ jẹ́ ká máa kíyèsí gbogbo àsìkò tá à ń lò lókè èpẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ènìyàn ẹ jẹ́ a máa wo àwọn nǹkan tí ó ń yí padà mọ́gbà láwọn àsìkò kan mo rántí dáadáa fífi sinimá àgbéléwò yún fídíò kẹsẹ̀t bí wọ́n ṣe ń rẹ́ǹtì fídíò kẹsẹ̀t lọ́tún lọ́sì yálà ti cd ní àbí nkankan ó jẹ́ okòwò tí wọ́n mọ ọmọ ẹlòmíín mọ́ tó fi kọ́lé tó fi dá nǹkan re ṣe ṣùgbọ́n láyé òde òní ń kọ́ tó lẹ́nikẹ́ni tó lè ṣí ṣọ́ọ̀bù tó kó wá máa sọ fáwọn èèyàn wípé òun rẹ́ǹtì cd àbí fídíò kẹsẹ̀t láyé tá a wà yìí àsìkò yẹn ti lọ àwọn èèyàn ti méèkì owó lórí ẹ̀ ńgbà náà tó bá lẹ́ni tó bá ní òun ní business idea kan wípé òun fẹ́ máa fi kẹsẹ̀tì rẹ́ǹtì ṣe wọ́n pé irú ẹni bẹ́ẹ̀ ó ti ń set up àti fail fún ìdí èyí àsìkò òun ti lọ
gbogbo asiko to ba wa yi beda ti wa ni ka ronu kan wi pe kin gan ni ndowo lakoko yi ise wo ni ise asela on gan ti mo gbe dani oro onowo ni mo fi le sise yi ti a gba ta da si juta teyin wa e ma ran ti pe asiko lowo mo nbo e je npa worin on da lodi keje kin te waju e to sowo ya lo n ba fe fe dore

ẹrántí àwọn onígbàjámọ̀ tó jẹ́ pé abẹfẹ́lẹ́ ni wọ́n ń lò lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn tó sì jẹ́ pé abẹfẹ́lẹ́ tí wọ́n fi ń gẹ̀rí náà wọ́n lórí ẹ̀ wọ́n di èèyàn tó jẹ́ gbajúgbajà tí àwọn èèyàn sì ń gẹrun lọ́dọ̀ wọn pẹ̀lú abẹfẹ́lẹ́ nígbà náà láyé òde òní ńkọ́ àyípadà ti dé bá tó bá ní onígbàjámọ̀ tó ṣíṣọ́ ọ̀bù tó lábẹ́fẹ́lẹ́ nìkan ló fẹ́ máa fi gẹ̀rí wọ́n á bèrè lọ́wọ́ rẹ̀ wípé ibo lẹ ti jí wá.

pe fíìmù ṣe mọ máa wúlò nínú kámẹ́rà bó ṣe máa láwọn tó máa bèrè fún ṣùgbọ́n ilé iṣẹ́ fi gbàgbọ́ wípé táyé padà bá dé ó yẹ káwọn máa wá nǹkan míì ṣe ìyàtọ̀ tó wà láàrin àwọn méjèèjì nìyẹn kìí ṣe pé ilé iṣẹ́ fi gbàgbé bí wọ́n ti ń ṣe fíìmù nínú kámẹ́rà ṣùgbọ́n wọ́n wá wo ohun tí ó wá ràn wọ́n lọ́wọ́ gẹ́gẹ́ bí ohun tí ìwádìí àti àkọọ́lẹ̀ tí ó fi yé wa ni wípé ilé iṣẹ́ fi òun bẹ̀rẹ̀ sí ní wádìí pé kí gan ni àwọn nǹkan tí à ń pò ó pọ̀ tí a fi ń ṣe fíìmù síta chemistry wo ló wà behind there kí làwọn nǹkan tí wọ́n fi ń ṣe wọ́n ò kè é à ń ṣe àmúlò ìmọ̀ chemistry báyìí à ń ṣe àmúlò ìmọ̀ báyìí àwọn ìmọ̀ tá ń lò yìí tá a fi ń ṣe fíìmù ẹ̀ka ilé iṣẹ́ wo la lè fi àwọn ìmọ̀ yìí tú gbóríwọ̀ tí ó tún máa wúlò ṣe àǹfààní fún wa yàtọ̀ sí pé lílo ìmọ̀ yìí láti máa fi ṣe fíìmù síta èyí ni ilé iṣẹ́ fi tí wọ́n lóore ọ̀fẹ́ àti ṣe àwárí ẹ̀ tó sì jẹ́ kí wọ́n tẹ̀wájú gẹ́gẹ́ bí ilé iṣẹ́ ti dò ní olónìí.

kódà nítorí ìjọba àsìkò mo fẹ́ wá bi wá léèrè ohun tí mo fẹ́ kí akọ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ nínú ìtàn àwọn iléeṣẹ́ méjèèjì àti bí ìmọ̀ ayé òde òní bí ó ṣe gba iṣẹ́ lọ́wọ́ iléeṣẹ́ kan tí wọ́n ti sì jẹ́ pé iléeṣẹ́ lẹ́ẹ̀kejì tí wọ́n jọ ń ṣe nǹkan kan náà tí wọ́n sì ń tẹ̀wájú iṣẹ́ ni wípé ohun tẹ̀ ń gbé jáde tàbí iṣẹ́ tẹ̀ ń ṣe tí àwọn ayé ń kówó lé lórí ẹ jẹ́ kí ìyàtọ̀ wà láàrin ohun tẹ̀ ń ṣe àti ìmọ̀ tí ẹ fi ń ṣe bí àpẹẹrẹ ẹni tí ó ń gbé omi inú ọ̀rá jáde àwọn sachet water tí wọ́n ń gbé jáde

fún nǹkan tẹ̀ ń ṣe mọ́ ọ̀tọ̀ ni product ọ̀tọ̀ ni ability àti make product ability yín tí ẹ fi make product ẹ fi ń ṣe àwọn nǹkan tẹ̀ ń gbé síta yẹn ẹ wá gbìyànjú ẹ wá darí ìrònú yẹn ẹ lè lò ó fún nǹkan míì tí ayé tún máa tún tẹ́wọ́ gbà dáadáa lọ́wọ́ yín ẹ má jẹ́ kí ìjákulẹ̀ iṣẹ́ kan kí ó mú rẹ̀wẹ̀sì ọkàn dé bá yín láti ronú àti wá nǹkan míì ṣe

0: ṣe rí àwọn èèyàn tó ti là tó ti lu lókè èèpẹ̀ láyé tá a wà yìí púpọ̀ nínú wọn ló jẹ́ pé iṣẹ́ méjì mẹ́ta okòwò mélòó kan ni wọ́n ń ṣe kì wá ń ṣe ohun tí wọ́n ń ṣe síta ló fẹ́ ló sọ wọ́n di lóòótọ́ ohun tí wọ́n ń ṣe síta là wà ń rí tá à ń kówó lé lórí tá à ń gbà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kì í ná ní ìmọ̀ ẹ̀bùn àti okun tí wọ́n ní láti ṣe nǹkan síta lọ́pọ̀ ọgbà ẹ rí àwọn olówó wọ́n á ṣe business díẹ̀ àsìkò kan wọ́n ní wọ́n fẹ́ diversify ability tàbí capability tí wọ́n ní láti ṣe àwọn nǹkan kan tẹ́ kówó lé tí wọ́n ní wọn ò ní ṣe mọ́ wọ́n fẹ́ tẹ̀wájú wọ́n fẹ́ ṣe nǹkan míì capability yẹn sì wà ńbẹ̀ ṣùgbọ́n product kan yàtọ̀ ni ṣùgbọ́n okun ìmọ̀ àti ọgbọ́n orí láti tún ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe nǹkan míì ó wà ńbẹ̀ digbí òun ni wípé mo ní ká pààlà sáàrin nǹkan táyé ń kówó lé lára wa àti ọgbọ́n ohun ìmọ̀ tá a fi ń ṣe kinní yẹn síta ọgbọ́n tá a fi ṣe àkọ́kọ́ ohun àkọ́kọ́ tí wọ́n ń tẹ́wọ́ gbà a tún lè lo ọgbọ́n ọ̀hún fún nǹkan míì tí wà ní láti ní àròjinlẹ̀ lórí ohun tá a gbé dání tá à ń ṣe.
1: àṣírí wọn ló sọ ẹ di bùkátà mi ẹ wọn jẹ màá lè sí kéde ògbọ́dọ̀gbọ́.
0: ẹjọ́ owó gbogbo iṣẹ́ tá à ń ṣe níbi ojúmọ́mọ́dé lónìí tẹkinọ́lọ́jì tí ń gba ìmọ̀ ẹ̀rọ tí ayé òde òní ti ń lọ lọ́kan òjọ̀ kan ti wá ní láti ronú kan àwọn ohun tí ó yẹ ká mú ṣe kí ó má di wípé tóun tá à ń ṣe kó má di àlùmọ́gbà tàbí àjẹmọ́gbà gbogbo alamọ iṣẹ́ tá à ń ṣe gbogbo aláti mọ ọ̀nà tí à ń gbé iṣẹ́ wa gbà ẹ ṣeun tẹ́ ẹ tọ́ ẹ ti gbọ́ ètò ṣọwọ́yá fún tòní ẹ jẹ́ ń pàwọ́ ni ọ̀dà kí wọ́n máa fi eléyìí ṣe lọ lórí ètò ṣọwọ́yá fún tòní mo lérò pé àwọn tí a bá ra wa sọ a máa fi sí ọwọ́ òsì àfi ní fi jẹun bó ti tá a bá sì ń fi ọwọ́ òsì jẹun náà ẹ jẹ́ kí a kọ́ sí okun àyà wa ká má gbà.

orúkọ àwọn tí a jọ mẹ́tò tò ní wá mo fi ń kíwa wípé àjọṣewọ ní bàjẹ́ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o ẹ ṣeun mo dúpẹ́ dúpẹ́ ẹ̀yin tẹ́ fara balẹ̀ gbọ́ ètò ṣọwọ́ yá fún tòní ẹ ṣeun tó bá di ní ọjọ́ ajé ọ̀sẹ̀ tí ń bọ̀ á máa tẹ̀wájú má gbàgbé ọ̀tọ̀ ni ohun tá à ń gbé jáde ọ̀tọ̀ ni ohun táyé ń kówó lé lórí lára wa ọ̀tọ̀ ni ẹ̀bùn ọ̀tọ̀ sí ni ọ̀nà tá a fi ń gbé wọn jáde ọ̀tọ̀ ni ìmọ̀ tá à ń lò nídìí iṣẹ́ wa ẹbí lẹ̀kùn kan bá tì lónìí omi àtúnṣí lọ́la ti wà ní láti ronú kan àwọn nǹkan tá a nítòlọ́run bá jogún fa gẹ́gẹ́ bí ẹ̀bùn láti lò ní ọ̀nà míì tí ó tún dowó tí ó tún dèrè rẹpẹtẹ fún wa ẹ ṣeun tẹ tẹtúgbẹtò fún tòní o adébọwálé ọláṣẹ ní lórúkọ tí mò ń jẹ tí ò ní kàtúgbọ ẹ ṣeun ẹ kó kalẹ kó aṣálẹ tòní.

0: ilé iṣẹ́ glow 99.1 FM lẹ́ ń gbọ́ yẹn àtòrí tó sẹ́tò kí dómúdómú tó rin ilẹ̀ dòdòdò pẹ̀lú àwọn ojúlówó ètò àti ìròyìn tí wọ́n manipulate pẹ̀lú àwọn àsọbú àsọrégbé àsọṣègbè gbogbo báwọn current affairs bá ṣe rí gangan gẹlẹ́ ṣe máa gbọ́ láì sálẹ̀ mọ́ àfàmọ́ àbùmọ́ àti àyọkúrò glow FM yìí máa gbá yìí ẹ wò ó rédíò amìlútìtì tó kárí ayé lélẹ́yìí sá ó yá máa tẹ̀síwájú kí dédé ó máa glow papọ̀ papọ̀ bẹ́ẹ̀
1: kò lè mọ́lẹ̀ tó sùpá adé orí òkè òjò tẹ́yẹkẹ́yẹ glow 99.1

a fẹ́ gbàdúrà láti orísun lọ́la. A máa bẹ orísun ní iṣẹ́. A máa rán orísun ní iṣẹ́. Olúwa dẹ̀ máa dáhùn. Má ṣe sample lọ́la. Wà á mọ̀ pé Olúwa lágbára. Gbọ́ mi sà, mi ò lè máa sọ testimony. Ẹnìkan ní pé tó bá sọ pé bí lòun ti rí ìwòsàn, bóun á máa jiyàn. Pẹ̀lú àwọn ibi tó ti dárúkọ tó ti lọ, ibi tó ti gbàwẹ̀ 60 days, tó ti gbàwẹ̀ 2 months, àwẹ̀ 3 months, ọjọ́ kan péré, lẹ àdẹ̀bá àìsàn yẹn sọ̀rọ̀ ní orúkọ ti Jésù, adúpẹ́ lọ́wọ́ bàbá tó ṣe tí ò ń ṣe ènìyàn, àdẹ̀pẹ́ Olúwa lẹ́sẹ̀kẹsẹ̀, ogun tó ti ta lẹ́sì, tó ti ta mọ́tò, ó dẹ̀ parẹ́ bẹ́ẹ̀, ó dẹ̀ disappear. Gbọ́ mi, tí n bá sọ fún ẹ báyìí pé HIV ń gbọ́rọ̀ nǹkan wà nírọ́ ni, èmi ló la fẹ́ kà. Tí n bá sọ fún ẹ pé síkúsẹ̀ kéèyàn jẹ́ SS, ó ń gbọ́rọ̀ Olúwa nǹkan, torí inú ẹ̀jẹ̀ ni, wà nírọ́ ni, torí orísun ló bá sọ̀rọ̀. Ìwọ jòkó síbẹ̀, máa sọ pé wẹ́, akọ máa ní sùúrù, ó lè máa ní sùúrù o, pé àwẹ́, wà máa farada nígbà tó bá yá, òun ò ní gbà kó farada ọmọ, a wá di ohun tọwọ́ ò ká mọ́. Nígbà tó bá yẹ kó múra báyìí, ó múra. Bíbélì sọ fún wa pé nígbà tí wọ́n gé orí Jòhánù, wọ ìjọ sùn, ṣùgbọ́n nígbà tí wọ́n fi tara gbàdúà, Pétérù bọ́, ìwọ gan nílò ìtara kó tó kúrò nínú ìṣòro, ó kúrò nílò ìtara kó tó bọ́ nínú ogun. Ọ̀gá gbọ́ mi sà, ẹnìkan ń gbọ́ mi báyìí, ó mọ̀ pé òun sùn, orun yẹn ò kì ń wà. Tó bá sùn díẹ̀ wà ti tají, tílẹ̀ á fi mọ́ wà máa kásílì ni. Ó mọ̀ pé wọ́n máa ń tàyàn lọ́fà má lórun sùn. Oh my God, tó bá yẹ ó máa ń resource sí mania, ó máa ń jẹ́ kí orí èèyàn dàrú. Lunatic, ó máa ń resort sí kó èèyàn ya wèrè. Ọ̀gá gbọ́ mi sà, ìwọ kan ń gbọ́ mi báyìí, ìwọ náà mọ̀ pé gbogbo ìgbà lára ẹ máa ń ro ẹ́, ó kọjá ríro lásán, a máa ro ẹ́ nínú egungun, débi pé ìwọ gan a máa gbọ́ orí ẹ̀, a ti máa dún lórí ẹ̀, bó bá rìn díẹ̀, a máa rẹ̀ ẹ́. Gbogbo àìsàn tẹ́rí tó ń pààyàn, ó máa ń kọ́kọ́ ń fara hàn, ó máa ń fún èèyàn ní example, ó máa ń fún èèyàn ní spin, ó máa ń fún èèyàn ní omen, ó máa ń fún èèyàn ní sign, but ẹnìyẹn ò ní kà á sí. Kí ojú èèyàn tó fọ́sà, wà á ti máa ní fílì pójú ẹ̀ ń ṣe bàìbàì, ṣùgbọ́n ò kà á sí ló padà fífọ ẹ lójú o. Ọ̀gá gbọ́ mi sà, ohun tí ó bá ti ń ṣe ẹ́, tí ò ń ṣe ọjọ́ kan, tí ò ń ṣe oṣù kan mọ́, tí ò ń ṣe ọ̀sẹ̀ kan, ó ní the serious attention. Whatever that is not ordinary demand serious attention. Ohun tó ń ṣe ẹ́ tó ti gbàdúrà, ó ti lo oògùn sí, mi ni kó má lọ hospital, ó ti lọ hospital, ṣùgbọ́n ó di pé ó rú doctor gan lójú, consider náà ń kọ gbogbo test tó ṣe, ìwọ náà rí pé ó rí ohun tó ń ṣe nínú test yẹn, gbogbo wọ́n lọ ṣe àyẹ̀wò, gbogbo àyẹ̀wò tó ṣe wọ́n rí nǹkan kan, ṣùgbọ́n wọ́n á rí oògùn fún ẹ, kò sí kán má rí oògùn fún ẹ, torí pharmacy fẹ́ tà, mi ò ní parọ́ tàn yín, torí àwọn olóògùn náà fẹ́ tà. Ìwọ ni kò jẹ́ kí iyì ẹ sọjí pé nǹkan yìí náà máa ṣe dádì mi. Wo bí bàbá ṣe rí, wo bọ́mọ ṣe rí, torí o lè má fi fèsì jọ bàbá ẹ, ṣùgbọ́n kò sí bó ṣe fi ẹ̀jẹ̀ jọ wọn. Ní àárọ̀ ọ̀la, gbogbo èèyàn tó bá ti ń bọ̀ ní ìpàdé yìí, jọ mú ìgbàgbọ́ ẹ dání o, torí ohun tí mo sọ ìmúni látorí sùn. Ó yẹ kó o mọ̀ pé ọ̀rọ̀ ìgbàgbọ́ ti wà ńbẹ̀ látorí sùn. Solution látorí sùn. Ó ní lórí òun ló nípa rẹ̀ la dá ohun gbogbo sà, àti ẹni tó ń gbógun ti ẹ̀, òun nípa rẹ̀ la dá wọn, àti ewé tó ń já tó ń lò fún ẹ, tó ń fi dì ẹ mọ́lẹ̀ yìí, àti ohun tó ń sà sí ẹ ní Olúwa ló dá. A máa ṣiṣẹ́ kan lọ́la tó máa le dànù, a lè wọnú àwọ̀ pé níbo lo forí sí látijọ́ yìí, wà á kí rẹ̀ kú oríire lẹ́yìn ìpàdé ti ọ̀la yìí. Gbọ́ ní àárọ̀ ọ̀la, bóyá òun bọ̀ nínú ìpàdé yìí, wọ mọ́tò ní Ìjọmú junction, ó jẹ̀gẹ̀lẹ́ last bus stop ló ń lọ, ó lè wọ ní Ìjọmú junction àbí ọba ńlá ní ọjà, wà á lòun lọ sí jẹ̀gẹ̀lẹ́ last bus stop. Àdírẹ́sì yẹn ni kò gbọ́ o, nígbà míì yẹn pèpèpè kò work, torí ohun tí mo fẹ́ ṣe mo bísì jù yẹn lọ. Ọ̀gá gbogbo ìgbà rẹ, ó Monday to Sunday ni mo fi ń cancel, Monday to Sunday ni mo fi ń attend sáwọn èèyàn, ibi tó kàn máa ń fọ̀ sí máa ń yàtọ̀ ni. Ibi tí máa ń wà máa ń yàtọ̀ ni. Gbọ́ mi sà, nígbà míì máa wà lẹ́kọ̀ọ́. Ọ̀gá gbọ́ mi, owó kó gbéra sọ láti wá sínú ìpàdé yìí, torí pé àkókò ń lọ ni. Báwo ló ṣe máa débi ìpàdé yìí? Inú Democracy Park lọ́jà, ó lè wọ kẹ̀kẹ́ Márúwá ńbẹ̀, àwọn kẹ̀kẹ́ wà ńbẹ̀, wà lóun lọ sí jẹ̀gẹ̀lẹ́ last bus stop. Ó ship owó wọn ship, wà lóun lọ sí jẹ̀gẹ̀lẹ́ last bus stop. Kẹ̀kẹ́ yẹn á gbé

wọn ti ń kunu aláboyún ó kún bẹ fún ìdí èyí má ṣe àtúntẹ ń tó bá lè ṣe táwọn kò fẹ́ sọ̀gán ń pè ń tó lè ṣe tí ọ̀pọ̀lọpọ̀ àwọn amòfin gan ń pè rèdíre o akọni tí mo fẹ́ mú wá lálẹ́ yìí tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ìrókò ló jẹ́ láàrin àwọn ẹlẹgbẹ́ tájọ ń ṣeṣẹ́ kan náà tán ló jẹ́ láàrin.

0: licensed electrical contractors association of Nigeria. Tí àwọn BEDC fọwọ́ sí pé àwọn ló lè bá ni faná sínú ilé tí ilé òní jó tí ilé òní ńlaná. Wọ́n ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí.
1: Alágbàfọ̀ kì í bí.
0: Àdúpẹ́ o.
1: Òògùn dàbẹ̀dẹ̀.
0: Ọ̀pẹ́ lọ́wọ́ gbogbo àwọn olóyè ilẹ̀ kan. Bẹ̀rẹ̀ látòrí State President. Comrade Ọlásèyìndé Ajayi.
1: Ewé gbogbo.
0: Ẹ máa gbọ́ ìpolówó wọn láti ní lọ for the

lórí ètò yìí àjọ lẹkàn tí ìjọba fi ọwọ́ sí tí àwọn àjọ nemsa fi ọwọ́ sí.

0: ṣá yóò jẹ títí yín ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ọ̀rẹ́ ẹ̀ ń lò òun náà ló tún ń lò we have different body chemistry ohun tó ṣiṣẹ́ fún táyé ó ṣe é ṣe kó má ṣiṣẹ́ fún kẹ́hìndé gbogbo àwọn tó yẹ pé wọ́n fẹ́ wá sí ilé iṣẹ́ wa láti wá ṣe àyẹ̀wò ara wọn pé àárọ̀ la máa wá nígbà tá à ti jẹun pàápàá jùlọ àwọn tó yẹ pé wọn ò gbé ní ìlú Àkúrẹ́ tó yẹ jẹ́ ká fi sọ́kọ̀ pé àti ìgbúdọ̀ jẹun nígbà tí a bá ń bọ̀ láti wá ṣe àyẹ̀wò ara wa tí a mọ̀ sí check-up let us not do over the counter medication ọ̀pọ̀lọpọ̀ ti sọ ara ẹ̀ di dókítà fún ara ẹ̀ nílé tó jẹ́ pé oògùn tó ti kọ fún láti bí ọdún kan àbí ọdún méjì sẹ́yìn ńṣe ló rà láti lọ máa tu lò.
1: Kí ni àǹfààní tó wà nínú ṣíṣe àyẹ̀wò ara ẹni gan?
0: Ó máa jẹ́ ká mọ ohun tó jẹ́ pé ó ṣókùnkùn sí wa àbí ohun tá à ń là kọjá nínú àgọ́ ara wa tó jẹ́ pé tí ó wọ̀n sí gbangba. Nípa àyẹ̀wò yìí la máa wá fi mọ ọ̀nà sí àbáyọ tí àlàáfíà máa fi jẹ́ tirọ ẹni bẹ́ẹ̀. Mo fẹ́ kó di mímọ̀ fún wa pé àwọn nǹkan tá à ń là kọjá kò ń ṣọjọ́ tó dé bẹ́ẹ̀ la bẹ̀rẹ̀ sí ní experience ẹ̀ nínú àgọ́ ara wa. Ṣùgbọ́n tí a bá ṣe àyẹ̀wò ara wa ohun tí ó ti pẹ́ tí ó ti wà ní àgọ́ ara wa àti ohun tó jẹ́ pé ó ṣeé ṣe kó tún wà ní àgọ́ ara wa ní ọjọ́ iwájú. Nípa àyẹ̀wò yìí la máa fi rí kedere.
1: Ṣé owó lọ́sàmù ṣé kò kán ní ilé-egun ẹ̀yìn?
0: Owó kékeré la máa gbà lọ́wọ́ yín. Ìgbà tí ẹ bá dé ilé-iṣẹ́ wa tẹ ṣàlàyé ara yín tá mọ̀rú àyẹ̀wò tẹ fẹ́ ṣe ìgbà yín la tó máa mọ òye tó jẹ́ pé ó máa ná yín láti ṣe. Lọ́sàmù is there for you 24/7. In fact tó bá tiẹ̀ ní nǹkan tí ò yẹ ká ṣe kì í ṣe bí àyẹ̀wò eléyìí tí àwọn olóyìnbó ń pè ní check-up. Ẹ nílò láti sọ fún wa ohun tí ẹ̀ ń là kọjá nínú àgọ́ ara. It is the duty of the machine láti examine gbogbo ara yín á dẹ̀ sọ ohun tẹ̀ ń là kọjá nínú àgọ́ ara wa. Ó tiẹ̀ tún máa sọ fún wa àwọn tí à ń jẹ tàbí tá à ń mu tá à mọ̀ tó jẹ́ pé tó ń ṣe ìjàmbá fún wa nínú àgọ́ ara wa. Tí ẹ bá dé ilé-iṣẹ́ wa lẹ máa mọ gbogbo tá à ń sọ lórí afẹ́fẹ́. Sin is believing.
1: Ẹ bá mi yọ̀ǹda nọ́mbà yín kẹ̀dẹ̀ wá sọ ibi tí Lofsan tó ń wà.
0: Ó wà ní nọmba 26 Ayégúnlẹ̀ Street ní ìlú Àkúrẹ́ àdúgbò tó kọjú sí géètì I-Court. Fún ẹ̀yin tó jẹ́ pé ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp àbí ẹ̀yin tó jẹ́ pé ẹ fẹ́ máa gba ìmọ̀ràn lọ́dọ̀ wa lórí ètò ìlera yín tá à ń pè ní Daily Health Tips. The same number yẹn náà lẹ ṣì máa pè wá sí 08038177268. Àjíǹde ara yóò máa jẹ́.
2: Adékúnlé ó mà tọjọ́ mẹ́ta ṣé kò sí wo bó ṣe rí.
3: Àìsàn foníkúfọ̀ lajìjẹ tó bá mi fíra yìí ni. Orí fífọ́ ṣá ni ọ̀rọ̀ ìlera ara mi kò yé mi.
2: Tí ó ti lọ ṣe àyẹ̀wò àgọ́ ara rẹ.
3: Rárá o, mo kò lo oògùn tí mo ní sílé ni.
2: Káyì kò yẹ kó rí bẹ́ẹ̀ self-medication lọ́lọ́yìnbó ń pè yìí.
3: Níbo ni mo ti wá lè ṣe àyẹ̀wò ọ̀hún?
2: Ìwọ ti gbọ́ nípa Lawson National Healthcare Center ni number 26 Ayégúnlẹ̀ Street opposite I-Court Àkúrẹ́ ni wọ́n wà. Àwọn ẹ̀rọ ìgbàlódé ló wà ń bẹ̀ fún oríṣiríṣi àyẹ̀wò. Ibikíbi tẹ́ ẹ̀sán bá sápamọ́ sí lẹ́gọ̀ ara rẹ yóò wá síta. Yóò tún sọ ọ̀nà àbáyọ àṣírí àìṣe àìsàn àti pípẹ́ láyé tí àwọn bàbá àti ìyáwá fi lo 100 years jù bẹ́ẹ̀ lọ ni. Bẹ́ẹ̀ ni wọ́n tún fún ọ ní ìmọ̀ràn lórí àwọn tó yẹ kó jẹ tó yẹ kó mu. Wá gbọ́ o, àwọn oríṣiríṣi nǹkan tí ò ní jẹ́ kí àgbára rẹ gbàbọ̀dé. Àìsàn natural product ló wà lọ́dọ̀ wọn. Go to Lawson National Healthcare Center for body checkup, treatment, natural product and counseling.
3: Níbo ni àdírẹ́sì wọn yẹn?
2: Number 26 Ayégúnlẹ̀ Street opposite I-Court Àkúrẹ́ ni wọ́n wà. Wá gbọ́ o, o gbọ́dọ̀ jẹun kó tó lọ ṣe àyẹ̀wò yìí láàárọ̀ kùtù. Telephone 08038177268.
3: Ọpẹ́ o, ara mi ti yá.
1: Mo lérò pé ẹ ti gbọ́ gbogbo ohun tí naturopath Kemi Lovesam tó sọ. Tẹ bá fẹ́ lọ bẹ̀ láàárọ̀ la ẹ má jẹun lọ o. Fún àyẹ̀wò tó péye 26 Ayégúnlẹ̀ Street tó dojúkọ géètì I-Court. Ayọ̀dèjì Ọlọ́ni Lúyì, ọ̀rẹ́ mi ẹsẹ̀ super. Ese Super Art Nika Street. Eka le o. O to ojo meta omo won lasin. Ni kole local government. Lekiti tia. O sese kinde bore mi lalejo lola. Mi o ri Ese Super Art lati odun se meta ni abi merin.
4: Oju eni ma la.
1: Babeji Agbara Olorun Olorun jiware Ese mo reti mi lola o Ayọ̀dèjì Ọlọ́ni Lúyì A jọ kuro lakuro e latodun bi merin Mo pada sori FRA Williams
4: ise lo se da se owo se dana
1: Ọ̀rọ̀ nípa ìgbéyàwó bàbá yìí mo mọ̀ pé ẹ fẹ́ mọ̀. Ìyàwó mélòó ni FRA Williams ń ní? pẹ̀lú bí owó ti pọ̀ tó.
4: Ìmàláhárí tó.
1: Pẹ̀lú òkìkí.
4: Ìmàláhárí.
1: Ti mídì lọ. Kò ní ju ìyàwó ẹyọ kan ṣoṣo lọ.
4: Nàìjíríà la ti bẹ̀rẹ̀ eré.
1: Ìyàwó ẹyọ kan ṣoṣo.
4: Báwa jo.
1: Chief Mrs. Beatrice. Oladun ni Williams loruko e.
4: Ani Nigeria.
1: Beatrice Oladun ni Williams.
4: America London o te wa gbe.
1: O le la dota odun ta jo gbe po gege bi tokotaya. Koto dipo jade laye ni February 7, 1998. Ojo keje osu keji 1998. Omo merin ni won bi funra won.
4: Tori ma farakan mi.
1: Meta si ti gba oye to gaju ninu imo ofin. Senior advocate of Nigeria. Se ko ya yin lenu, ko ya emi lenu. Ki bi omo ninu ogba ko sisu yo a le bi omo ni sango ko ma mu wa molu
4: jenjere ise mi
1: meta na ti gboye san
4: ere wa lami
1: ara won ni ladi Rotimi Williams san Kayode Williams Folarin Williams na ti gboye san
4: ise mi
1: Tokumbo Williams, Totigboye San.

0: 91 FM. Baji.
1: About Baji Flix, baby. About
2: you are one frequency away from the sound of the new world. Step into the incandescent room of contemporary radio. Glow 99.1 FM.
3: Gbẹ́yìngà tó dípẹ́ yìí ni Ọlọ́run olúwàgbà ọpẹ́ wa. Alágbára Jákọ́bù olúwàgbà ẹ̀yìn wa. Fún oore ọ̀fẹ́ ńlá tí ẹ fi fún wa. Tí a fi jáde ní ilé wa ní òwúrọ̀ yìí tí a sì tún padà wọ̀ ní àṣálẹ́ bàbá mímọ́ ọmọ mímọ́ ẹ̀mí mímọ́ ẹṣẹ́ olúwàgbà ọpẹ́ wa ọpẹ́ àti ìyìn la mú wá fún yín olúwa ṣe ní ìtẹ́wọ́gbà ǹjẹ́ bí àwọn ènìyàn yín ti ń lọ láti dùbúlẹ̀ lójú orun wọn ní àṣálẹ́ yìí olúwa kó gbàdúrà fún yín áńgẹ́lì olúwa kó máa ṣamọ̀nà yín kẹ́sùn láyọ̀ lówùúrọ̀ ọ̀la kẹ́ jí láyọ̀ lójú orun yín olúwa kó bá yín sọ̀rọ̀ kólúwa kó sọ yín di aṣẹ́gun nígbà tó bá di òwúrọ̀ ọ̀la nígbà tí ẹ bá jí àyè láti fi ọpẹ́ àti yìn fún ọlọ́run kó ṣí sílẹ̀ fún yín gbogbo yín àti àwọn tí ó jẹ́ olùfẹ́ yín ẹ ò ní rí ogun òru kẹwà ní àlàáfíà Jésù Kristi olúwa wa àmì ní orúkọ Jésù.
4: أعوذ بالله من الشيطان الرجيم